0: fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ẹ kú ojúmọ́ o níbẹ̀ yẹn mo kí yín láàárọ̀ yìí lórúkọ Jésù ẹ ò ní jẹ̀bi o mo wá gẹ́gẹ́ bí agbẹnusọ Ọlọ́run iṣẹ́ tá a rán mi náà ni mo wá jẹ́ fún yín a rán mi láti wá súre fún gbogbo èèyàn fún ọ̀sẹ̀ tuntun ọmọdé tó ń gbò mí àgbàlagbà tó ń gbò mí ọkùnrin àtobìnrin tó ń gbò mí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa láti ìṣẹ́jú yìí lọ àánú ńlá ó yá kó jáde sí yín báyìí mo bá ẹni tó ní ayé àti ọ̀run sọ̀rọ̀ gbogbo ẹni tó ń sàmí lónìí mo béèrè fún àánú ńlá ó yá kó jáde sí yín lónìí ìrànlọ́wọ́ tó kọjá ọgbọ́n àti ìmọ̀ yín ojúrere Ọlọ́run tó kọjá ọgbọ́n àti ìmọ̀ yín mo béèrè fún ojúrere lónìí lórúkọ Jésù ó yá kó dàpọ̀ máa yé yín lónìí bí ilẹ̀ ṣe mọ́ mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ mi ò dásọ̀rọ̀ mo sọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi tàṣẹ́tàṣẹ́ mo wá ní orúkọ Olúwa àkọ́ wípé ìbùkún ni fún ọkùnrin náà tó wá ní orúkọ Olúwa mo ké pe Ọlọ́run lónìí gbogbo àṣìṣe àbí ẹ̀ṣẹ̀ títí èmi tàbí títí ẹ̀yìn èèyàn yìí tó lè mú kí èsì àdúrà wa kó mọ̀ yádé lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá kó wẹ̀ dáná láàrẹ̀ màmá mo gbàdúà lónìí gbogbo àṣìṣe èyí tí sàtáàni lè gbé sókè bí o ṣe fẹ́ mọ sàmí àdúrà yìí gbogbo àṣìṣe èyí tí òkùnkùn lè nà sókè wípé ohun ò ní jẹ́ kádùà náà ó gbà mo bẹ ẹni tó ní ayé àti ọ̀run ẹ̀jẹ̀ Jésù ni mo pè ẹ̀jẹ̀ Jésù ni mo pè ẹ̀jẹ̀ Jésù ni mo pè mo pe ẹ̀jẹ̀ Jésù ní ìgbà mọ́kàndínlógójì ní ìgbà mọ́kàndínlógójì lórúkọ Jésù ẹ̀jẹ̀ náà ó yá kó wẹ ẹ̀ṣẹ̀ rẹ dànù gbogbo ohun tí sàtáàni náà sókè nípa tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe nà sókè lákòókò ti Jóòbù gbogbo ohun tí sàtáàni náà sókè nípa tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe nà sókè látòkò ti Jósùà mo gbàdúà ogbó ohun tó nà sókè lákòókò ti Mósè tẹni tó bá sàmí lórúkọ Jésù ìwé ìkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ ẹ̀jẹ̀ Jésù ó yá kó wẹ̀ dànù láàárọ̀ mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ mi ò dásọ̀rọ̀ mo sọ̀rọ̀ náà tàṣẹ́tàṣẹ́ mo wọ yàrá ibi táàánú wà lọ mọ́mì tó ń sàmí mo lọ bèrè àánú lórí àṣìṣe rẹ tàná dádì tó ń sàmí mo lọ bèrè àánú lórí àṣìṣe tọmọ rẹ ènìyàn ní máa ń dáni lẹ́bi Ọlọ́run ní máa ń dáni láre ènìyàn ní máa ń ro ẹjọ́ Ọlọ́run ní máa ń ro àánú gbogbo ẹni tó sàmí lónìí mo bèrè fáàánú lórí yín ó ya ẹ lọ rà àánú gbà gbogbo ẹni tó ń sàmí lónìí mo bèrè fáàánú lórí yín lórúkọ Jésù ó ya ẹ lọ rà àánú gbà ẹ̀rà àánú gbà ẹ̀rà àánú gbà ẹ̀rà àánú gbà ẹ̀rà àánú gbà áńgẹ́lì àánú ìwọ̀dà áńgẹ́lì olúwa ìwọ̀dà áńgẹ́lì ojúrere ìwọ̀dà áńgẹ́lì ìrànlọ́wọ́ níbo ló wà mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ náà jáde pẹ̀lú agbára agbára Ọlọ́run Ábírámù agbára Ọlọ́run Ísákì agbára Ọlọ́run Jákọ́bù mo pè ọ́ lónìí o mo bèrè fún àánú fún ìdílé tí wọ́n ti ń sàmì mo bèrè fún àánú fún bàbá yìí ó yá àánú tí ràn yín kan ò rí gbà rí ó yá bẹ́ ẹ bá sàmì ó yá ẹ gba àánú náà ó yá ẹ gba àánú náà a kọ́ wípé àánú máa ń ṣògo lórí ìdájọ́ tí ẹjọ́ bá le tán àánú máa ń ṣògo lórí ẹ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ní ẹjọ́ gbogbo ẹ̀yìn tí ayé dá lẹ̀bi ẹgbọ́n ọ̀rọ̀ olúwa gbogbo ẹjọ́ tá a gbé ní olórí lórúkọ Jésù ẹjọ́ náà lónìí ayérayé yìí dànù láàárọ̀ yìí lórúkọ Jésù ayérayé yìí dànù láàárọ̀ yìí mo bá ayé yín sọ̀rọ̀ lónìí níbi tí a ti dá ọ lẹ̀bi níbi tí a ti dá ọ lẹ̀bi níbi tí a ti dá ọ lẹ̀bi a dá Dánìẹ́lì lẹ̀bi àgbẹ̀dẹ́nu òkèèrún níbi táyé ti dá ọ lẹ́bi mo pe ẹni tó dá ayé àti ẹ̀kún rẹ̀ àánú ojú dàdà àánú ojú dàdà àánú ojú dàdà àánú ojú dàdà ó yá kó dá ọ láre láàárọ̀ yìí ẹ̀yin ni mò ń bá wí o àánú ojú dàdà àánú ojú dàdà ẹni tó dá Dáfídì láre ninu gbogbo asise re anu judada eni ti owo ti kololo mose sugbon to dalare anu judada eni ti owo ti joshua wi pe o je o mo kekere lawujo anu judada mo bi anu lowe gbogbo en to nsa mi anu ko jade si ora re gbogbo eyin soldier of Christ patapata ojo Monday oni ipade soldier of Christ ni ori oke no mo wo ni ilu apatere awon wo la npe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christ gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christ to fun yin lati yanju ogun na number 1 amo iranse olorun ma nfara ninu ipade gbogbo won de ma nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke no mo wo nilu apatere pe moto re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo moto to nlo si oye deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti so kale ni apatere e ti ori oke e ka bere baba ke for 7 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo agbo mesan si agbogbo mejila o ma ni agbara loruko Jesu yo dara fun o nto nla koja yen o gori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadu apapo oro re yo de di testimony Jesu oluwa wa anu re lo nsoro lori aye mi o e konrin yen anu re lo nsoro lori aye mi o oke wo la ro mi legun lai se pe won gbe ojawo la foju le ta to wo ma pe awe mi ko e mo isagbara mi anu re lo nsoro lori aye mi o oya anu jade si o bayi anu jade si o bayi e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba e lo ra anu gba mo bere fa anu te le getan mo bere fa anu to koja ogbon to koja ojo ori anu yen o ya ko jade si oba gba anu re gba anu re gba anu re gba anu re gba anu re gba anu re ilekun anu o ya ko si fun oba ilekun anu o ya ko si fun oba eni to ran mi oruko re ni nje emi ni ti nje mi ni o ran mi si oloni loruko Jesu o ya lo ri anu gba mami o ya lo ri ran lowo o ya e lo ri ran lowo e yo ri ran lowo e gbo lose yi ni owo to ti n reti tipe to ye ko ti de lose yi ko su yi to koja lo o ya gba owo re mama yo sa o ya gba owo re eni kan o sa mi eleyi gba owo re iwo mama to n ronu ba ye seri oluwa ni so fun o laipe yi 20 million o fi se da mewa 50 million o fi se da mewa lona to lero o fi se da mewa anu to jogbe ori o ya ko jade si o iran lowo to jogbe ori o ya ko jade si o ogo olorun o ya ko sijibo o ya ra anu gba ra anu gba ra anu gba ra anu gba ra anu gba ra anu gba ra anu gba ra anu gba ra anu gba ra anu gba ra anu gba iwo angeli anu ki lo nduro se baba ti n sami ni lo re iwo angeli anu ki lo nduro se mama ti n sami ni lo re iwo angeli anu ki lo nduro se mo ba o soro loni o loruko Jesu o ya dari re si won sinu aye baba o ya dari re si won sinu aye mama o ya dari re si won iran lowo oju koju o ya ko jade si o anu ojiji o ya ko jade si o gba iyanu re o gba iyanu re o gba iyanu re o eyin wo le sami e ni se da duro e so pe oke ya mama e so be pe oke ya daddy e so be pe oke ya e so pe mo ma goke aye oni ri memu en ti le pa mi mo ma bori won en ti mba meja o ma sese en ti le pa mi oni to mi en ti rojo mi nibi o ma ku lojiji en ti mi o se ti mi oro ti o ma meri ko nse dajo mi to nse dajo mi lai gbo tenu mi eyin orun elulegba eni tun ba mi da ti mi o de mari to de binu si mi ti mi o de se eyin orun e jalegba lato ni lo ta lo fe pa mi kosu to pari eni to wa mi kosu to pari olorun o kosu to pari e ba mu bale ta lo fe mu mi kosu to pari oluwa o kile oni o to su e ba mu bale ta ni le pa mi lojo oni ni seju yi angeli oluwa e mu ku lona ire mi ma bo anu mi ma bo angeli mi ya mi lenu angeli mi ran mi lowo lato ni lo anu wa meri oju rere wa meri ose yi mu le wa fun mi ose yi ma anu wa fun ose yi je nri yanu angeli oluwa o je nroju re be lo ma jesu oluwa wa ene kan shami o roju olorun pastor
1: yes sir
0: ose yi tun tin lo eyin omo olorun ni iso oru loni ojojuma ni mo man se oru awon angeli ago meta abo lo ganjo ori ni 3:30 to 5:30 lori Facebook let's join me ni no more war prayer mountain lori Facebook lori TikTok eyin e join lori oni oni agbara iwo to ba le gbadura mo join yo awon adua a de ma so message on to lo wa this one so message lori radio bayi sugba mo gbodun oluwa loruko Jesu aye re ma gba iyanu iranlowo ma dide iranlowo ma dide eni ta ran si o ma jise eni ta ran si o ma jise eni ta ran si o ma jise ose yi ma mure wa fun ose yi o ma ranu gba ose yi o ma ranu gba gbogbo eni to ni o ma dide ni seju won o ma dide e te owo yin siwaju e wo ila tin be lowo yin e so pe oruko oluwa ile eso agbara olododo sawo be o si riye e so pe lato ni lo angeli mi dari re si mi lato ni lo angeli ran lowo dari re si mi be ni yo si jesu oluwa wa
2: amen
0: gbogbo eyin te wa ni ibadan ni jo thursday aro thursday everybody ko mo man to adua lowo ankachi fe yokokan oluwa ni ka fi gbadua fun thursday meje man to yokokan ah o ma lagbara sa everybody e mo lowo oruko oluwa si nsise agbara re oye pada ma je mo re se nsise o everybody la aro ojo thursday ago meje si agogo mewa abo ni challenge ni ibadan iwo na wa join wa to ba ti de malete ni ibadan ni o wo ma toto nlo si to ba de challenge wo ma toto nlo si malete so kale nbe ko wa gbadua wa ya na adua yo dara fun o gbogbo eyin te wa ni jebu ode won ma se prayer yin ni every Friday morning e lo jo e won be ni shipitek yen ni ijari lagbara olorun yo de dara fun yin every Friday oni so ru ma wa ni challenge ni bi bayi ati lawon branches wa loruko Jesu orun wa ran yin lowo eyin ran si olorun o eyin ran si olorun soldier of Christ aro yi mani aro yi mani loni Monday mani e gbe ransin ke ma bo si ori oke no mo wo ni apatere e sa ti mo ba ti man se ta ba ti gbadua tan a wa jo je nkan to lo nfun aragbara a jo je papo a keko a gbadua a de ni amoran la a jo bere bere lowo ara wa loruko Jesu yo dara fun a e gbe ra bayi e ja pade nu adua loruko Jesu oro yin adayo e re ti yin se o ti se be Jesu oluwa wa
2: amen amen amen fire fire.

0: ìkànnì ni. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
1: Ó pé o.
0: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
2: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
0: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: Ìyá mi, ó mà dùn gan ni.
4: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, sọ gbogbo èèyàn di wúrà.
5: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say

0: When it comes to 99.9% hygiene, you can be sure with Tushore. Manufactured by Summit Household Solutions Limited, the Tushore range is available nationwide. Be sure with Tushore. Flash FM 105.5.
1: Spread your wings on Splash 105.5 FM.
2: Ìrìnṣẹ́gun ló ń dé sí etí ìgbọ̀ọ́yín láti ilé-iṣẹ́ ìránṣẹ́ TAC Májẹ̀mú Àánú lórí òkè ọjọ́ lábẹ́ àkóso alákòóso àgbà Bàbá Abel Taiwo Òjó Wòlíì Tìmílẹ́yìn Bàbá orí òkè ni Ọlọ́run yóò máa lò fún yín, yóò dára fún yín o. Àmì.
3: Ògo ni fún Ọlọ́run lókè ọrun.
4: Alleluia.
3: Mo gbàdúrà fẹni tó ṣàmì.
4: O ṣàmì o.
3: Ìran rere rẹ yóò ṣẹ.
4: Amẹ.
3: Mo sọ lórúkọ Olúwa.
4: Yes sir.
3: Gbogbo ohun tó lé.
4: Yes sir.
3: Kí ọdún ètò parí.
4: Lórúkọ Jésù.
3: Nípa agbára Olúwa.
4: Lórúkọ Jésù.
3: O máa le bá.
4: Amẹ.
3: Gbogbo ohun tó mi ọ lọ́kàn.
4: Yes sir.
3: Tó fi ń doríkodò sá.
4: Yes sir.
3: Láti ìsin lọ.
4: Lórúkọ Jésù.
3: Yóò di ẹ̀rí fún ọ.
4: Amẹ.
3: Gbogbo ọwọ́ tó kàn.
4: Yes sir.
3: Tó bá ti fẹ́ dìde.
4: Yes sir.
3: Tí wọ́n dàbí.
4: Yes sir.
3: Ọwọ́ yẹn gbẹdà.
4: Amen.
3: Gbogbo owó tó kàn.
4: Yes sir.
3: Tó bá ti fẹ́ lùyọ.
4: Yes sir.
3: Tí wọ́n fọ̀ sẹ́yìn.
4: Yes sir.
3: Ọwọ́ yẹn gbẹdà.
4: Amen.
3: Gbogbo owó ibi.
4: Yes sir.
3: Tó wà lójú iṣẹ́.
4: Yes sir.
3: Tí ò ní yóò lọ.
4: Yes sir.
3: Mo pa láṣẹ.
4: Lórúkọ Jésù.
3: Mo bá sàmì.
4: Mo sàmì o.
3: Ọwọ́ yẹn gbẹ.
4: Amen.
3: Ọwọ́ yẹn gbẹ.
4: Amen.
3: Ọwọ́ yẹn gbẹ.
4: Amen.
3: Ọwọ́ yẹn gbẹ.
4: Amen.
3: Gbogbo kòtò.
4: Yes sir.
3: Tí ayé torí rẹ gbẹ.
4: Yes sir.
3: Tí wọ́n torí iṣẹ́ rẹ gbẹ.
4: Yes sir.
3: Tí wọ́n torí ọmọ rẹ gbẹ.
4: Yes sir.
3: Ẹni gbẹ kòtò yẹn.
4: Lórúkọ Jésù.
3: O ma di síbẹ̀.
4: Amen.
3: Ta ló wà nú ọkọ̀ ayé rẹ̀.
4: Yes sir.
3: Tó fẹ́ yí dànù.
4: Yes sir.
3: Bó o bá sàmì.
4: Bó o sàmì.
3: Ọwọ́ Olúwa.
4: Bábá o.
3: O le bọ́lẹ̀.
4: Amen.
3: O le bọ́lẹ̀.
4: Amen.
3: O le bọ́lẹ̀.
4: Amen.
3: O le bọ́lẹ̀.
4: Amen.
3: O le bọ́lẹ̀.
4: Amen.
3: O le bọ́lẹ̀.
4: Amen.
3: O le bọ́lẹ̀.
4: Amen.
3: O le bọ́lẹ̀.
4: Amen.
3: Ìṣeré rẹ̀.
4: Yes sir.
3: Láti ìṣe lọ.
4: Lórúkọ Jésù.
3: Kò ní falẹ̀ mọ́.
4: Amen.
3: Ohun tó nira ti ṣe.
4: Yes sir.
3: Nítorí ohun gbogbo ló ṣe é ṣe fọ́lọ́. Lórúkọ Jésù.
4: Yes sir.
3: O rọrùn fún ọ.
4: Amen.
3: Matthew 19 láti 26. Kí ló wà bẹ́ẹ̀?
4: Ṣùgbọ́n Jésù wò wọ́n.
3: Ó wò wọ́n.
4: Ó sì fún wọn pé.
3: Ó wí fún wọn pé.
4: Fún ènìyàn ni èyí kò ṣeé ṣe.
3: Èèyàn lélẹ́yìí nira fún.
4: Bẹ́ẹ̀ ni sà.
3: Ṣùgbọ́n fún Ọlọ́run.
4: Yes sir.
3: O gbogbo
4: ṣíṣe.
3: Ẹnìkan gbòòrò Olúwa.
4: Gbogbo sà.
3: Ohun tí ó fẹ́ títí bà.
4: Yes sir.
3: Nínú ayé rẹ.
4: Lórúkọ Jésù.
3: Tẹ́lọ̀ ò ní rí ṣe.
4: Bábá o.
3: Lọ máa rí ṣe.
4: Amen.
3: Lọ máa rí ṣe.
4: Amen.
3: Prójẹ́tì rẹ.
4: Yes sir.
3: Tó dáwọ́ lé.
4: Yes sir.
3: Tí ẹ ti ti mú mọ́lẹ̀. Mo bẹ́ẹ̀ mi ẹ ti
4: yí.
3: Lórí prójẹ́tì yẹn.
4: Yes sir.
3: Ẹ̀mí ẹ ti yẹn jáde.
4: Amen.
3: Ẹ̀mí ẹ ti yẹn jáde.
4: Amen.
3: Gbogbo bó o ti ń gbìyànjú.
4: Yes sir.
3: Láti gbé.
4: Yes sir.
3: Làwọn kan fà wálẹ̀.
4: Yes sir.
3: Ẹ̀mí ẹ ti ní.
4: Yes sir.
3: Gbogbo ẹni tá a fi sọ fẹ́ ti fún ọ.
4: Ayé ra yé o.
3: Alé wọn kúrò lọ́dọ̀ rẹ̀.
4: Amen.
3: Mo ṣẹ́ lórúkọ Olúwa.
4: Yes sir.
3: Ọfà àgbà àná.
4: Ayé ra yé o.
3: Tí wọ́n fi ń gbowó lọ́wọ́ rẹ̀. Tíre fi dẹ ti fún ọ. Ọfà yẹn jáde.
4: Amen.
3: Mo ló jáde.
4: Amen.
3: Mo ló jáde.
4: Amen.
3: A kọ pé.
4: Yes sir.
3: Àní fún Ọlọ́run.
4: Yes sir.
3: Ohun gbogbo ni ṣíṣe.
4: Bẹ́ẹ̀ ni sà.
3: Agbára tí ó di orí ṣe.
4: Ayé ra yé o.
3: Bó o ti sàmì.
4: O sàmì o.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Gba agbára.
4: Amen.
3: Ọ̀run àánú rẹ sí.
4: Amen.
3: Kò ní sí ẹtì mọ́.
4: Amen.
3: Ohun tá a pè lẹ́tì.
4: Yes sir.
3: O parẹ́.
4: Amen.
3: Mo ló parẹ́.
4: Amen.
3: Mo ló parẹ́.
4: Amen.
3: O ti dára fún.
4: Amen.
3: Fún ẹ̀bì àdúà.
4: Yes sir.
3: Ẹ lè pe nọ́mbà yìí. 090-14-699-226. 090-14-699-226. Lórúkọ Olúwa yóò dára fún ọ.
4: Amen.
3: Ayé rẹ ti dìde.
4: Amen.
3: O wà lẹ́mọ.
4: Amen.
5: Ṣáàdú mi látọ̀tọ̀ kò tó jẹ́gàn.
6: Ìwé Jákọ́bù orí kejì ẹsẹ̀ kẹtàlá ló sọ bẹ́ẹ̀. Pípé àánú ṣògo lórí ìtẹ́ ẹ̀dájọ́. Gbogbo ẹni tí àánú ti gbé lórí sókè tẹ́ ẹ̀fẹ́ jábọ́. Àti gbogbo ẹni tó ń wojú Ọlọ́run láti jókòó sórí àga òkè ẹ̀dìdẹ́ ńlẹ̀ ajé ká lọ gbàdúrà. Pẹ̀lú bí ìjọ Christ Apostolic Church Covenant of Mercy orí òkè ọjọ́. Lábí olùdarí àgbà pátápátá bàbá wa Taiwo Òjó. Ṣé ṣàgbékalẹ̀ ìpàdé àdúrà alágbára ní gbogbo ọjọ́ àánú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀. Àkúrẹ́ àánú gba ni Mercy Delivers. Àdúrà fún bíbéèrè agbára àti ìtúsílẹ̀ ní ìsìn àkọ́kọ́. Látàgùmẹ́jọ àbọ̀ àárọ̀ sí àgùmẹ́wọ̀ àárọ̀ làwọn èèyàn fi máa bẹ̀rẹ̀ f fún agbára tó tó borí ogun ayé gbogbo. Nígbà tá dúra bí a máa bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ dago méjìlá ọ̀sán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ àti ìrìnjú má jẹ̀mú pẹ̀lú àwọn olórin àmì ní Jésù máa lò. Pẹ̀lú bàbá orí òkè má jẹ̀mú àánú ìyẹn Prophet Nílẹ́yìn Adíago. Gbogbo ẹ̀ ní CAC Covenant of Mercy orí òkè ọjọ́ tí Jésù gbé kalẹ̀ sẹ́yìn ọjọ́ Health Center. Lójú ọ̀nà tó lọ sí Bọ́rẹ̀kì àwọn ọmọ iléeṣẹ́ ológun tó wà ní ọjọ́ Ìbàdàn. Dádì ẹ gbàdúrà fún mi sà 0703-027-4784 lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ yìí nínú àdúrà. Ìbòjú tí ò jẹ́ kúrò orí orin náà yóò máa jẹ́ pẹ́ràpà lórí òkè ọjọ́.
7: Flash FM 105.5.

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Want to subscribe to the Dangote Petroleum Refinery IPO with Money Points? It's easy. On your Money Points app, simply log in, tap services, select investments, choose Dangote IPO, enter the number of shares you want, review your details, and confirm with your transaction PIN. No Money Points app? No problem. Visit a Money Points POS agent near you. Tell the agent you want to subscribe to the Dangote IPO. Provide your BVN and required account details. Choose your number of shares and collect your printed receipt. Shares are 525 naira each with a minimum of 10 shares at just 5,250 naira. Subscribe before 13 October 2026 and read the prospectus before investing. Dangote People's IPO. Easier through Money Point. Made for your progress.
4: Flash FM
5: 105.5. It's 8 a.m. Every great morning starts with Quaker Oats. New look, much more goodness.
4: Flash FM 105.5.
6: Growing moments are filled with chances to be active and learn.
7: Did you see, Mom? I made such a big jump.
8: Great job, my boy. You get better with each game.
6: Choose LactoGrow 4 to support your child's active growth. LactoGrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: I feel so strong.
6: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
9: Ẹni tó wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri. Ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tó fi bíkọ́ ṣaláìgbọ́. Nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ̀ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wo ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládilú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gémi bọ̀dù ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntún. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Flash FM 105.5.

0: Mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀?
1: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ní ẹ̀gbọ́n mi. Ọ̀làndé Full Cream Ever, àṣírí mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore, ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tí yín, ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
0: Ọ̀làndé Full Cream Ever, mo rò pé ó wọ́n ju mílìkì tí mo máa ń rà lọ ni.
1: Rárá o, kò wọ́n rárá. Iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g, àpò kan ìwọ̀n mẹ́ta ni.
2: Ọ̀làndé Full Cream Ever 120g, ra wàrà tó kún, adùn tó yàtọ̀ ní iye tó tọ́, àpò kan ìwọ̀n mẹ́ta ni. Yẹ Ọ̀làndé Full Cream Ever, kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màlúù.
3: Ìwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ ṣàwámà, kí ló sọ?
4: Jẹ́ kí n kàn tán o díẹ̀.
3: Ṣùgbọ́n báyìí.
4: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹran yẹn, ẹran kun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ ra o.
3: Sórí báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ń ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀. Ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀. O tún lè sanwó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀. O sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀. Tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ ti àgbédé.
5: Your Nescafe is not just a drink, it's your

0: ọmọ dàbò àká.
1: Ebi wà lóyún kó lọ.
0: Adé lọ, ó sì dàbò
1: tán. Ọmọ ọlọ́mọ.
2: Ojú máa yọ̀, ojú máa dùnú, ojú máa ṣe lógo ni tòní ó tún jẹ́ fún àwa àti yẹn olólùfẹ́ wa pátápátá.
1: Ẹ̀rọ ń dúpẹ́.
2: Àtẹ̀mí àti Joseph Alálà. Mr. Alálàdé. Ok, ó kọ náà mọ̀ tí ẹ̀ ní Mr. Alálàdé.
1: Tó o bá wí bẹ́ẹ̀.
2: Ìyẹn náà rẹ̀ lọ o.
1: Ṣé Alálàdé ni àbí Aláàládé?
2: Aláàládé, Aláàládé.
1: Ṣé Olóòládé?
0: Olóòládé.
1: Ìwọ ló sọ pé ò ní ààlà
0: o.
2: Akọ́júmọ́ ẹ káàbọ̀ sórí àkọ́tún ti fún ti ẹ̀dọ̀ ròyìn lórí ìkànnì ọmọlúàbí Splash 105.5. Àwọn atọ́mà ń jẹrí yín tún ti dé o. A tún ṣe é sí etí yín tí ó dùnmọ̀ràn ìmọ̀ràn nítorí wípé àwa máa ń dira ìròyìn bí ìgbà téèyàn bá ń dira wípé ó fẹ́ lọ mú Abigail ńlé ni. Symbolize ABC kígbẹ̀. Wá jẹ́ ká mọ̀ tá à ń ṣe o.
1: Èmi máa ń kọ ní ìṣúná.
2: Jẹ́ mọ̀ tá à ń ṣe o. Note wo lo kọ́ secondary school tó ń kọ lórí ti fún tẹ̀dọ̀.
1: Social studies.
2: Lọ gbà bẹ́ẹ̀ ṣé èèyàn wá ní lọmọ Abigail náà lé.
1: Lọ mú wa. Obìnrin náà lọkùnrin mú. O ṣáà lè mú Abiboy.
2: Ok, Abigail. Ẹni Monday na anyway. Owó li kókó. Ó ṣe pàtàkì.
1: Tọ́rọ náà lẹ́ fi tọ́jú Abigail.
2: Òun náà aha you are doing well. Kúnlé ọba ní fún
1: ṣe. Ẹni máa mẹ́wúrọ̀ sún mọ́lẹ̀ yóò fún paki.
2: Yóò fún paki tí ọba ti ṣe paki ńkọ.
1: Kọ́ wépo paki fún.
2: Àmọ́ farada.
1: Ewúrẹ́ náà mọ̀ jẹwé.
2: Àmọ́ farada.
1: Ewé ọdán bẹ́ẹ̀.
2: Kúnlé ọba ní fowó ṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà
1: yìí
2: ọlọ́run yàsìn. Jíde sọ mí jọ súná nù. Ẹ káàbọ̀ sórí ti fún tẹ̀lọ́rọ̀
1: mi. Tó wọ́n ní ìran bàbá onípàkìtì ní ṣe bí ẹni rúkú wọ̀lú aṣẹ́wélérí ní ṣe bí ẹni jako. Ẹ kojúmọ́ o. Ẹ kú ọ̀yẹ̀ tó là péréngédé. Let's make the news not the noise. Tí fún tẹ̀dọ̀rọ̀ yín náà rèé. Gúdúgbò ajá àbálẹ̀ gbáǹkọ́ gbẹ̀dọ̀ kí ìròyìn tó gbẹnu tán. Tí tinútòdo rẹ̀ ń gbóná fẹlifẹli ní kòríta bàbá fẹ́ ń dọ̀ ni. Ẹ kú ojúmọ́ ẹ kú ọ̀yẹ̀ tó là péréngédé. Agbédé lòwúrọ̀ tó ní ọjọ́ kejìlá.
2: Fún mi lẹ́ẹ̀kan sí.
1: Kí n tún fẹ́ lẹ́ẹ̀kan sí.
2: Kí mi wọ́n mọ̀.
1: Mo ní ti fún tẹ̀dọ̀ ìròyìn yín rèé. Gúdúgbè ajá àbálẹ̀ gbáǹkọ́gbì ẹ̀dọ̀ kí ìròyìn tó gbẹnu tán ni.
2: Ọlọ́run.
1: Tí tinútòde rẹ̀ ń gbóná fẹlifẹli ní kòríta bàbá fẹ́ ń dọ̀.
2: Ẹ máa tú.
1: Ọlọ́run. Ọlọ́run wá jẹ́ ọ̀pẹ̀lẹ̀ Adéòsì lórúkọ tí mò ń jẹ́ Elifan Solo ní ìrèé ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbàágbòjẹ́ fún ọ̀pápọ̀ jọ GRCO Sky Giran Global Radio King of Scorer Continental and Intercontinental. Ẹlẹ́mbẹ̀rún o ẹ kú kalẹ̀.
2: Sori wípé jẹ́ àwòkọ́ṣe fún gbogbo àwọn àkànnì tó kù.
1: Ọlọ́run
2: tó ní wá ń wá tẹ́lẹ̀ yìí ń wá tó ní kálukú yọ titi ẹ̀ dání.
1: Tó.
2: Ẹ tí ó yọ bùbá yọ titi ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ tí ó yọ ṣòkòtò yọ titi ẹ̀. Síbẹ̀síbẹ̀ náà. Ó tún ṣì ń wá skrọ́ngà náà.
1: Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ni alábùbùtán orí oníbu ọ̀rẹ́ ni. Yóò sọ wípé bó o bá láníyàn
2: rè
1: tó o bá wá pe èèyàn sí ibi ire. Ó gba èrè ládá ire. Ẹni tí o pè yẹn náà yóò tún gba ládá ire. Tí ọ̀kan ò sì ní dí ọ̀kan kan lọ́wọ́.
2: Bí ẹ ṣe ìṣẹ̀dá o.
1: Tí ò ní sí àbùkù pé torípa àti fẹ́lẹ̀ àti yọ ń bẹ̀.
2: Yóò tún máa ń dán sí i ni.
1: Torípo ní bu ọ̀rẹ́.
2: Ìyẹn náà ń pè ní ẹja àbùbùtán jó ní ìtẹ́ bùbù.
1: Ẹ padà bú tán. Àfọlọ́ Ọlọ́run.
2: Ọyọ́ ẹ jẹ́ wọnú àwọn ògèrè orí ìròyìn.
1: Let's go there.
2: Tí ó di àkòrí ti fún tẹ̀dọ̀ fún tòní. Ẹ̀kú kẹ́kẹ́ rẹ̀ kò ní pẹ́ kò ní jìnà. Ẹ máa ṣeré bẹ́ẹ̀ lọ lójú òpó ìbánidọ́rẹ̀ wa. Splash FM 105.5 Ìbàdàn lójú òpó Facebook. Ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Ajọ́dá sí ọ̀pẹ̀lẹ̀. Ọjọ́ mọ̀ wípé àwọn ọkọ̀ kan ó dédé pòórá wọn ò rí. Nínú àgbéjáde àjọ INEC fún àwọn tí ó jẹ́ ojúlówó olùdíje ni a bá bẹ̀rẹ̀ sí fọ́nmú. Làwọn kan ní calm down. Ẹ̀yà alátìlẹyìn ẹ̀ calm down. We will resolve it. A bá INEC sọ̀rọ̀ wọ́n fòkọ̀ wá sí. Àwọn ẹlẹgbẹ́lẹgbẹ́ wo PDP, NDP, ADC àtàwọn ẹgbẹ́ tó kù. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wòye wípé báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ kò yé ó rí bẹ́ẹ̀ àwa ò gbé yín lọ ilé ẹjọ́ èló sọ bẹ́ẹ̀.
1: Gẹ́gẹ́.
2: Well play.
1: Ẹgbẹ́ òṣèlú tó ó dá lọ́dọ̀ tèmi ń bí báyìí mo tajú kan mo rí àkọlé ìròyìn níbi tí ìwé ìròyìn the nation ló gbé jáde láàárọ̀ yìí.
2: Kí ló sọ?
1: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu.
2: Wọ́n ní
1: òun náà ni ọmọ tí ń ṣàjọyọ̀. ajoyo to si kan gbo mo orilede Nigeria ni oni eja jo da wodun o
2: alhamdulillah
1: lori bi o ti se je pe lori pe a nwo oko igboke gbodo le Nigeria oko ka lo carbon le Nigeria lasan won ni nje mo pe o ti da ida meta ni adorin 67% will you tell me not to read news? Will you tell me not to read news?
2: Wa la la ti fun de lori.
1: Ida meta dini adorin ni o ti fi ja wale bayi. Koda gan o tu wa deje si wipe idera tu se nbo. E wo
2: koju ni.
1: Mega idera ni idera de.
2: Idera de awon mi wa idera de.
1: Idera de.
2: Lo jo ni.
1: Be ni be.
2: Ah
1: mi ranti.
2: Ta lo lo soro yin na.
1: Ah Tinubu ni ki se fela.
2: Opele lo si ka.
1: Ah se bi ti fun te do royin ni.
2: Anyway.
1: Ni kan ni splash. Iwe royin the nation lo gbe.
2: Mo ba sada ni to ba njade o.
1: Ete mi ti je.
2: Che. Yo lu ti e.
1: Baba mi lo ni the nation ni.
2: Yo lu ti e be. Ayo eja ni so ni be. Akori na wa ka si eti yin o. E ma fokan ba wa bo. Bo ti jade na la wa o ma tele o. Won ni atiku ti kegbajare bode o si tin ke si awon eyan lati ma dake o lori iyan sipo awon omo yoruba meji gege bi olori sanko ninu ile ise ajo INEC he on lu ago kilo si eti are bola ahmed tinubu wi pe dede o eja montage o eja montage o ni atiku nso
1: me oro ti dora falangana loko ni kaluku lo mo bi tin roku sa ya ara
2: eh bari na lo to ako kaluku lo ni ti e lara nibi to bi ya
1: so e mi pe wa so ayinde oluko yin ji ni
2: yes
1: tori bari le loko
2: bari lo kokonjo
1: eh anyway na o ti e po be ti ti daddy na
2: woro ni baba fi gbe
1: yin so mo pe ilu ti won lu ninu ise logun se side 2
2: yes
1: Ede de bonin lenu ti wa o samari de weta Sema pe awon boda na pa la lonu ile ko si jigale
2: o Ah hotel
1: awosi awosi o da to daily post lo gba yin yi jade ni bi ton ti so pe ile ise ajo to mojuto kole kodo ti ni ipinle Eko ta mo si loma won ni won ti gbe awon odindi ile me dogbon kan ototo ti pa o koda ile epo mobi na kun o ni ipinle Eko kilo ti ni lati jeun koda ibi to tu wa pani lerin de tori oro to jomora awon ina ni won ni ni opopona Ago Palace ni okota ke zun pa boda ni fowo se na ni ile sokota ni ipinle Eko
2: musical si wa wa
1: nbe lo wa ehn lori awon esun to ro mo egbin ikegbin data ati ni mototo daily post lo ṣagbe ṣa nbo nbe
2: okay o eja wonu awon oku akori mi to tun pada jade egbe kan lo nsoro nibi wi pe bi obi fo bo deye tinubu yo fo gbogbo nti an pe ni agbara to wa ni akata ekun bi o ti wa o ibi ori gege bi bi agbara re wa yen tinubu ma fo be yen yekeyeke o de ma gba agbara ku nbe akori kan niyan omo Nigeria e dimu ama nigba ti alanfani ati rakori yi akori eleyi lo nsoro nibi ti oro ti jade latagbon bi kan wi pe gomina Seyi Makinde o Ona ni ma nse agbati eru owo fun ipolongo Atiku Abubakar.
1: Ko ye mi o.
2: Lori ona lati se kini lati pibo. Ha to divide Tinubu's vote. Ko are Bola Tinubu tori bi pe anu fifo koni dun yamo yamo. You scratch my back, I scratch yours. You tackle me, I tackle you. You smile to me, I smile
1: to you. Edi baba smile anu.
2: Wani o wi pe inti won so fun ti reti ti gbogbo le fi nwaye na ni olori awon osise si ijoba apako orilede Nigeria won ni inti won mole si inu wele fun Seyi Makinde niyan egbe kan lo so be o akori ni awagbejode lapa be yen edimu ẹkún kẹ́kẹ́ rẹ̀ ò ní pẹ́ dé kò ní pẹ́ jìnà ó kì í síbẹ̀ gan púpọ̀ púpọ̀.
1: ó dáa lórí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yẹn kémi náà sáré mú tẹgbẹ́ kan lápò ọ̀dọ̀ mi ń bí báyìí ni ẹgbẹ́ alátìlẹyìn fún amòfin Sharafuddin Ali ẹ̀ka ti ẹgbẹ́ dá lọ́hùn-ún wọn ni náà ni wọ́n máa ṣe ìpàdé o ìpàdé alágbára rágbá yamuyamu gbogbogbò kan ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ tí ó wáyé lórí bí wọ́n ṣe ṣe àtìlẹyìn tó kún kẹ́kẹ́ àti ìmọ̀wọ́sókè barrister Sharafuddin Ali nígbàtí ètò ìdìbò yangó sípò gómìnà lọ́dún 2027 tí ó bá fi wáyé ọ̀nà náà làátọ̀ mọ̀tọ̀sẹ̀ ló lọ̀yọ́ wọn fẹ́ fi ṣe àmọ́ ìwé ìròyìn the nation tún gbé ìròyìn kan jáde ńbí níbi tí ààrẹ tinubu tún ti sọ̀rọ̀ sókè ó ní ìjẹ́ mọ́ pé owó orí fún epo àti àwọn ìkẹrùwọ̀lú láti ilẹ̀ òkèèrè kan ilé ètòtò tírílíọ̀nù mẹ́ta lé ọ̀ọ́dúnrún bílíọ̀nù náírà N3.3 trillion òun náà ni àwọn ti ṣe àfojúfò rẹ̀ tí wọ́n ò gbà. ó dàbí ẹni pé lẹ́nu mẹ́ta ń gbọ́ pé mọ́tò ṣíìpù kọ́kọ́ wọlé ó ti.
2: lórí ìwo ṣé inú ìta ṣe gbé wọlé àbí ètí iṣẹ́ ń bọ̀
1: ọlọ́mọ nọ́mbà ní yìí
2: anyway kò sí wàhálà mo ti ní ọmọ mo bá ń sàárín o.
1: agbawo rèé náà
2: tọ́lá àwọn tí ó ń nà ọ́ rèé o.
1: agbawo ni ó dùn náà.
2: ọ̀dà ókè ọmọ nàìjíríà ẹgbàá yìí kẹ́ẹ̀dì o sí àkàtà ọ̀dọ́ yín àkòrí ni wọ́n ní tí orílẹ̀-èdè nàìjíríà ti fi ń gbọ́ bùkátà gbèsè tá a fi ń sáfìsì gbèsè bí ìgbà tí èèyàn sáfìsì ọkọ̀ àbí ọkọ̀ ìyàwó tuntun tó sì gbéyàwó ọ̀sìngì tí iṣẹ́ ń bẹ lára rẹ̀ tí ẹ́ńjìnì rẹ̀ sá pápá
1: Casablanca Casanova
2: oh my god tó ń náà mọ sáfìsì ọkọ̀ lọ́la kan dẹun
1: bàbá o
2: wọ́n ní n tí ó fi gbéra ó sì ju n tí ń wọlé lọ pẹ̀lú ìdá 84% 124% above revenue. Kí ló ṣẹlẹ̀ gan-an tẹ́lẹ̀ ni ẹni gbèsè kan máa halẹ̀ ṣùgbọ́n sẹ́yìn bọ́ni gbèsè mi náà bá halẹ̀ á sọ fún pé wá já
1: mọ̀ ó jẹ́ kún fàdúrà
2: ó jẹ́ sẹ́sù
1: ọlọ́run ṣẹ́ mi
2: nàìjíríà náà ń jẹ gbèsè ẹni kò lé kí
1: ó jẹ́ ṣàdúrà fún mi
2: ó
1: jẹ́ jẹ́ mi ogun
2: àgàdá màmú ẹlẹ́rìí dòdò lọ́dẹ̀ adarí.
1: ok ẹyin ti dìre
2: àyìn
1: ẹkọ lẹ̀
2: olùwádọ́sí jágbéra ṣé ká máa bọ̀ dákun torí ọlọ ẹbẹ kan mọ fẹ bí ọ tọ bá sáà na bọbọ yìí tí ó jẹlé ló ti nà.
1: adé ẹjẹ fún ara wọn
2: ẹni tí ó ti nà yé
1: mi ó ti àwájọ lẹ pọ ni.
2: sẹ́nu ètò mú yìí.
1: àwọn ẹ̀ ṣe wo
2: mọ́ ọ́n. s kàgbé kọ́ lágò mélòó.
3: Túndé ò tí ì parí tí yìí ni.
4: Bámi tí yóò dùn rárá bí etí àǹtí Ṣadé máa ń pò fún wa.
3: Ábà mílìkì tí mo máa ń lò ní gbogbo ìgbà náà ni kí ló dé tó fi yàtọ̀.
5: Nítorí pé ẹ ò lo mílìkì tó ní ọ̀rá wàrà tó pé ní ẹ̀gbọ́n mi Hollandia Full Cream Ever aṣẹ́rẹ̀ mi nìyẹn o. Ó kún fún ọ̀rá wàrà tó ṣara lóore ó sì ní adùn tó dára púpọ̀. Tí ẹ bá fi ń po tí yín ẹ ó máa rí ìyàtọ̀ nínú adùn rẹ̀.
3: Hollandia Full Cream Ever mo rò pé ó wọ́n ju mílìkì tí mo máa ń rà lọ ni.
5: Rárá o kò wọ́n rárá iye kan náà ni pẹ̀lú àwọn mílìkì mi. Ra àpò mílìkì 120g àpò kan ìwọ̀n mẹ́ta ni.
6: Hollandia Full Cream Ever 120g ra wàrà tó kún adùn tó yàtọ̀ ní iye tó tọ́ àpò kan ìwọ̀n mẹ́ta ni yẹn Hollandia Full Cream Ever kò sì máa lọ síwájú pẹ̀lú agbára wàrà màálù.
7: Òórùn dídùn tó peléke kí ló ń sin ọ̀rẹ́ mi. Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi Sedap Supreme Noodles ni o.
8: Ìtọ́wò yìí yanrantí kí ló wà nú ẹ̀.
7: Adìẹ lòdì gidi òun sì ní èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
8: Bẹ́ẹ̀ni o noodles aládùn ti wa èyí tá a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lòdì gidi ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.

0: no dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 0209-461-3333.
0: Access Pensions. Future shaping.
2: Sọkalẹ̀ sílùú Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for His Glory Evangelistic Ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn ṣe àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ní Evangelist Rob White ààrẹ fún for His Glory Evangelistic Ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wale Oke Bishop TV Adelakun Reverend Dr. Eliza Ogudia Reverend Samson Ajetumobi àwọn olórin ẹ̀mí ni Lillian Inej Esa Igbetele Pelumi Debra Voice Olorun Atawon the Dentons Ojoru Wednesday Ojo Kerin Tiji Ojo Sunday Ojo Kejo Osu Kokanla lo ma waye ni Obafemi Awolowo Stadium Ibadan
3: Lago merin abo irole lojojumo
2: Oko fe to ma gba eyan debe wa Onje ofe ilera ofe ati bebe lo fun ekun alaye e pe 0803-579-4064 Jesu Loluwa
4: Eku le o ebi n pa ka si nkan si mi la.
5: E kaabo iya mi, ki le wa je bayi o.
4: Iwa na, mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se

0: Aṣalábàpín nínú ìsọdọ̀tun àtòkè wá ní The Light of Power Evangelical Ministries International. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ Kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́: Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP, àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù ń retí rẹ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdójúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road, Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.
1: Yes, you with the hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say

0: pour travailler.
1: Pour travailler.
0: Pour travailler. Pour travailler.
2: Ẹ kú ojúmọ́ mọ́. Ní gbogbo ibi tá a ti ń gbọ́ ìkànnì Splash 105.5 FM. Ilé fún Bálágbègbè Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ò pé méjì. Lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kùkú orílẹ̀-èdè Nàìjíríà. Ilẹ̀ Adúláwọ̀ àti jákèjádò àgbáyé. Lórúkọ lọ́wọ́ bọ́tìnì fún òwúrọ̀ tòní Desmond Tùdíjì àgbáwo tán tán àgbáwo tó fàṣẹmu. Pẹ̀lú ìrànlọ́wọ́ Alfred Tundi Ọláwúwo lolóòtú ètò ìjà wọn sí o. Adéronkè Adéṣọlá lorúkọ tèmi, olórí sport, olórí ìròyìn eré ìdárayá, Ìbàdàn Kamavinga ti yín gangan. Ẹ̀yin tèmi lónìí lọ́jọ́ ajé, àràjé jẹun, àlàjé lọ́wọ́, ànínilọ́rùn, àrísìkí owó, àrísìkí ọlà, àrísìkí tí ń dẹ́rù bòṣì. Ọlọ́run ọba mi òkè kó dàdé gbogbo tí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́. Ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ ní kan kújẹ ní gungi àárẹ̀. Ẹ ní máa yan fónà. Òkè látàgbọn káàṣì ẹni màá ti kó. Ẹ o. New week, new blessing ni ọmọ ìyá mi máa gọ́. 347-1004-1#. 347-1004-1#. Tàbí www.cashier.ng. òun náà lẹ́ fi tàbí bá jẹ́ kójú òpó ayélujára. Òun náà lẹ ti fẹ́ ta. Bẹ́ẹ̀ sì rèé, ẹ ti mọ̀ bó ti ṣe wà sí wípé láti ìgbà tí oṣù bàbàbà tó ti bẹ̀rẹ̀ láti oṣù kẹsàn-án dá oṣù kejìlá ₦100 million ní káṣí ẹ̀fẹ́ pín lápapọ̀. Bílẹ̀ ẹ páwọn èèyàn ti ganu sí láti September. Lẹ́yìn Independence Day cash point tó jó fún ọrùn tó ṣù yìí wọ́n tún jó fún ọrùn o. Torí wípé ó tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Kó máa lo bẹ́ẹ̀ 347-1004-1#. ₦500 kúrẹ́ lẹ́yìn tẹ̀wọ̀n ₦500 tíkẹ́ẹ̀tì kan. Iye ìgbà tó bá wá wọ̀ òun náà ló ṣe kíni o ló lè ta sí. Ẹni tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún 18. Kó má tún lé kan kó má fọwọ́ kan káàṣì yẹ òun tún lé kan dààmú dákun tó yẹ ọlọ́run ọdún 18 sókè òun náà ló lè ta. 347-1004-1#. Ó dẹ̀ jẹ́ ń lọ ní ìròyìn láàárọ̀ tòní kí n mú un látẹ̀rẹ̀ ìdárayá rọ́gìrì ìyẹn rọ́gbì. Orí wípé igbákejì alága àjọ tó ń ṣeré ìdárayá rọ́gìrì lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Adé Adébísí òun náà ó ti jẹ́ kó di mímọ́ o. Wípé ẹ wò ó lóde àgbáyé orílẹ̀-èdè Nàìjíríà eré ìdárayá rọ́gìrì ó yẹ kí Nàìjíríà káwọn náà ti láwọn eré ìdárayá tí ó mọ sójú wọn ìyẹn lóde àgbáyé. Adébísí eléyìí ó tún jẹ́ ọ̀gá àgbà ìyẹn general manager àjọ oríṣi eré ìdárayá rọ́gìrì lórílẹ̀-èdè Nàìjíríà náà ló ti jẹ́ kó di mímọ́ o. Wípé àwọn orílẹ̀-èdè bíi Nàìjíríà, France àti orílẹ̀-èdè Wales àwọn náà ni wọ́n ti wà nínú àjọ nínú orílẹ̀-èdè ìyẹn ìgbìmọ̀ ilé tí ó mọ láǹfààní láti mọ kópa ní International Rugby League World Cup 2026 tó yẹ pé orílẹ̀-èdè Nàìjíríà àwọn ti múra lẹ̀ láti rí dájú pé àwọn lọ kópa níbi àwọn ṣe dáadáa. Orílẹ̀-èdè Australia òun náà ni ó ti láǹfààní láti wáyé. Ó ní bí ọ̀rọ̀ eré ìdárayá rugby lọ lórílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn eré ìdárayá rọ́gìrì orílẹ̀-èdè Nàìjíríà àti ń fojú sùn láti lọ kópa ìyẹn ní òde àgbáyé ni ọ̀làwọn orílẹ̀-èdè tó kù. Ó dá orílẹ̀-èdè Nàìjíríà olójọ́ pè sọ̀rí ẹlẹ́ẹ̀kẹrin group D òun náà ni wọ́n wà pẹ̀lú orílẹ̀-èdè Cote d'Ivoire orílẹ̀-èdè Korea àti orílẹ̀-èdè Egypt fún ìdíje beach volleyball championship eléyìí tó máa wáyé ìyẹn

0: ni Sally Portugal o na ni o ti lanfani o lati waye lo le de Senegal lati ojo kokan le ni ogbon osu ojo kokan le lagun osu kewa ti da ojo kerin osu kokan la oro 2026 iroyin to ni se pelere daraya ball ball aladi kukugba lori iyanrin beach volleyball ohun na mo ti wonu e lo o da je wu pe idije yi orilede metala ile adulawo ohun na ni o lanfani lati mo kopa nbe o iyen ni Salis West Beach orilede Senegal lo ti lanfani iyen lati waye orilede Nigeria si mo foju sona lati ri daju pe won se daada o won fi tan balẹ won da fi akosile lele iyen ninu idije na iroyin to ni se pelu ere idaraya ori iyanrin ohun na mo si wa tori wi pe igbesi akoko Super Sand Eagles won ti gba figagbaga won ipese akoko oju orilede Ghana iyen fun idije African qualifiers ni lu Kaduna ohun na ni gbesi akoko ti waye o de je wi pe Black Sharks orilede Ghana won wa ta omi ayo meta meta pelu orilede Nigeria mo orilede Nigeria iyen ti nipon ju en ti wa se akowi agba fidiye the acting general manager fún àjọ tó ń sọ̀rọ̀ aláfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn emmanuel pẹ́mẹ́ òun ló ti jẹ́ kó di mímọ́ pé ẹ mọ̀ wo èsì ìdánwò yẹn ẹ mọ̀ wo èsì ìfigagbága ìgbésẹ̀ àkọ́kọ́ ìgbésẹ̀ kejì òun náà ní kẹwù torí wípé orílẹ̀‐èdè nàìjíríà wọ́n láǹfààní ìyẹn láti ṣe dáadáa ipẹ́ mẹ́jẹ́ ó di mímọ́ orílẹ̀‐èdè nàìjíríà ó rí tíkẹ́ẹ̀tì mú láti lọ kópa nínú ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórí iyanrin ilẹ̀ adúláwọ̀ ìyẹn 2026 Big Soccer African Cup of Nations eléyìí ló máa wáyé níwọ̀ ẹ̀pọ̀ wọn ti kọ́kọ́ gbà fìgàgbọ́gà lọ́rẹ̀ sọ̀rẹ̀ ojú orílẹ̀-èdè Senegal wọ́n tó gbà fìgàgbọ́gà Super Sand Eagles àtàwọn àti Black Sharks orílẹ̀-èdè Ghana ìgbésẹ̀ kejì wọn orílẹ̀-èdè Ghana ní òtòlọ́ láǹfààní láti wá ìgbà wọn wá jáwé olúborí ilé ṣé òkè tá ó dá acting general secretary ti ní wípé ìyẹn AGM wọ́n ti ní wípé àbí AGS oje wọ́n ti ní wípé ká fi ọkàn balẹ̀ wípé ìgbésẹ̀ kejì Nàìjíríà bọ́ọ̀mù tíkẹ́ẹ̀tì àti lọ́kọ̀ pa nínú ìdíje fẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí iyanrin ẹ jẹ́ wá lọ sí ìròyìn tó ní ṣe eléré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá líìgì agbọ́jẹ orílẹ̀-èdè Nàìjíríà ìfigagbága ń bẹ lópin ọ̀sẹ̀ nígbà ìfigagbága wáyé ìyẹn lópin ọ̀sẹ̀ yìí tó dá pẹ́ gbá bọ́ọ̀lù Katsina United ọmọ wọn tún ṣe ọlọ́run èyí ń bá ni o wọn yọ eyín fàárí wọn ìlúkulù náà lù wọn ìkòròdú city àwọn náà láwọn náà wá o ìyẹn lópin ọ̀sẹ̀ yìí Plateau United àwọn náà wọn máàkì rẹ́gísítà ìpè present money ìyẹn lópin ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ́ pé ń kálukú náà ni ọkọ̀ jàrá sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́ àwọn shooting stars láàárọ̀ yìí orí wípé ẹ kò ṣojú mímu fún wọn bó tiẹ̀ jẹ́ pé òkè tàbí ṣùgbọ́n nílé gan gbàgbọ́gà méjì náà ti gbá sẹ́yìn lé ọmì òun náà ni kò ṣètò sàá sílùú ìbàdàn òun náà ni wọ́n ta àmọ́ pípọ̀n àtọ̀mọ́lára wà lápá bí láàárọ̀ tó ní eléyìí tí ó fún wa lẹ́sì ìfigagbága bó ṣe wáyé bó ṣe lọ nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn lópin ọ̀sẹ̀ yìí pípọ̀n àtọ̀mọ́lára bá ń káwọn ara lé láàárọ̀ tó ní.
1: Àkú ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ aláyọ̀ ni ó jẹ́
0: bá mi
1: àwọn ìsìnkú tó láǹfààní láti wáyé yẹn ní ìlú orílẹ̀-èdè nàìjíríà lópin ọ̀sẹ̀ tá a lò tán ikọ̀ Katsina United tó fi yàjẹ̀ yín bá fc pẹ̀lú àmì ayò mẹ́rin sí méjì bákan náà Richards Bees tó fi yàjẹ̀ Nigeria Tornadoes ok Richards Bees àti Nigeria Tornadoes omi ayò òdòdó náà jọ wá kojú ara wọn ikọ̀ Odu City fi yàjẹ̀ Kwara United pẹ̀lú àmì ayò méjì sí méjì odò bákan náà Kalifa fi yàjẹ̀ Shooting Star àmì ayò méjì sódò ni Sporting Lagos ó fi yàjẹ̀ Bedden Insurance àmì ayò méjì sẹ́yọ̀ kan ni ikọ̀ Bahrain FC àti Enugu Rangers omi ayò méjì méjì náà jọ wá kojú ara wọn Plateau United ó fi yàjẹ̀ Kano Pillars àmì ayò mẹ́rin sódò ni bákan náà Warri Wolves ó fi yàjẹ̀ Inter Lagos àmì ayò mẹ́ta sẹ́yọ̀ kan Abiyawo Rọ̀ àti Rivers United omi ayò òdòdó náà jọ wá kojú ara wọn bó ṣe láǹfààní láti wáyé nìyẹn.
0: Báwọn ìfigagbága ṣe wáyé nìyẹn nínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà lópin ọ̀sẹ̀ yìí òkè Abdulkadir Aderọgba báńkáwọn ara líláàárọ̀ tó ní jẹ́ ńgbà pọ̀ dọ̀rẹ́ wọlé.
2: Akójúmọ̀ àtọ́kọ̀ akójọgbà ara lé akóbìẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ àlàáfíà yóò jẹ́ fún kó wa gbogbo wa.
0: Bámi ẹ̀ẹ́dí awálé sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ikọ̀ Shooting Stars sílùú Ìbàdàn ìfigagbága tí wọ́n gbá lánà láti bí ìfigagbága mẹ́ta sẹ́yìn ikọ̀ Shooting Stars wọn ṣe dáadáa ànáná ṣe fìdí rẹmi ṣùgbọ́n omi ni wọ́n ń ta tó dẹ̀ pé àtinúrí àwọn fọ́nrán kan àbí méjì lójú ọ̀pọ̀ ayélujára táwọn èèyàn sọ wípé kólùkọ́ ni ó lò lákọ̀ọ́kọ́ náà olùkọ́ ni yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ dé ni new system ni ṣé ká ní àwọn olólùfẹ́ Shooting Stars nílùú Ìbàdàn wọn tí ìmọ̀ ní sùúrù ni àbí wọ́n ń padà sọrọ olukọ ni ta ni tele to ku wa lo continent tori pe ibere kan to nbo alokan temi ni wipe ki lo de ti olukọ ni tan ni tele gan fi kokọ fi sele tan fi ti won tori pe winning team o da pa sọrọ yen ri lori ja won si pe ki lo de ti shooting stars ti won fi je ki awe roro lo tori pe kin olukọ ni to ko yin lo continent olukọ ni ti o je wipe o mu je ke wa ni ipo keta lori akaba tabili e tin get owo re momentum yen ti wa nbe process yen tin o tin gel o tin jora won o wa kuro e lo gbelomi bi pa te pon ese bere lati bere ni awo lolufe sawara badan si a special awon ona kan ta wa gun le define bi pe inter tin babo yen ere yen tan babo yen bi kini won se lo si hun ohun na ni won fe je ki o mo lo asugba ta ti lo continent ta ti de nkan o fe ko fe fi gbogbo ara se dada fun nkan shooting stars lu badan
2: Abdul Kadir Jamil Abdul. Atokun lapodo temi ta ba wo in ton sele se ko 3S emi ri pe afofa won na ni. Gege bi oro ile teso. Ta ba wo dada oloko ni awe roro ile to wa nbe tele. Ki gangan ni in to wa nbe. Se a so pe oloko ni yo se dada to ni. Abi ki gangan lo je kan gba sele wo ile to tun so pe in to wa leyin e.
0: Eh pe se sa na gba se lowo
2: e ni abo fi se ile fun re tori pe won gba se lowo re nkan kan yo sa sele to ba ko fi sele ah nkan kan yo sele eyin o le sare de fi se kan le la se pe boya kankan wa le yen wahala kan le ti mo wa laarin awon ati board iko shooting star to je pe won fe je ka won niroyin mo akoko niyan eleke to ba pe won gba se lowo en to to ki lo de to fi gba se lowo e ewo odun ti ko 3S ton ti lo sinu di je elekun jekun continental that back continental game kei ewo sa to koja ni sa ya lo si continental lo play e gba se lowo oluko ni igba te gba se lowo oluko ni boya e wa la boya wa e sa gba se lowo olo e wa lo gbe oluko ni salisu yusuf wa
0: boya won wo boya iriri tori pe kan ta ba wo odun ni salisu yusuf ki se mo foloko ko da salisu yusuf o ti je oluko ni ko super eagles orile de nigeria o ti je ri
2: eh ta ba so nipa iko super eagles I'm a Super Eagles. We
0: iko iko si lori oro Salisu
2: mo iko to nbe ninu league orilede wa Nigeria o to ni pe eyan je olukọ orilede Nigeria o to ni pe league tan gba orilede Nigeria e ja wo yen sira awon akoko niyan olukọ ni awon roro eleyi ti o wa nbe tele o ti tu kokan ri ni leko iko orilede Nigeria iriri niyan pe olukọ to ti tu ko league orilede Nigeria ri o ti tu ko ri o wa wa sinu ko shooting star oluko ni sai yusuf te gba yi na ta ba wo dada iko wo lo tutu ko ri to je league to je iko to wa la be league olede wa nigeria e ja lo wo ele to tumo si wi pe iko shooting star won kokun lagba lapa kan ta ba wo last 5 games iko shooting star bayi won abori kankan won abori last 5 games won ta bi meta won para lu le meta e wo ku khalifa olome won eh won tu ja lowo boye yin ba na lo na won yin ba na na won eh eh yin ba na na won won de ta omi meji won de tu je iya yo kan
0: ni continent
2: ni league nigeria to je pe ta ba wo league dada ati leye ti ke soro de to ba ti se yan mayama lati bere bayi
0: eh won ti wa fidi re mi rara nle
1: eh
0: omi nan tanle okay ta na tin fidi re
2: mi eh o eyan ta ki edun kini yato laarin omi ati pe kini ko ti asi yato be lu league olede nigeria to ba ta omi legan olus ni in to fa niyan ti awon olulufe to fin jan pata pe shooting star pe won se dada toru o kaluku ti mo pe league orede wa nigeria o mu ni to ba ti le daabo bo le re in to ba wu oko lo re mu loke ta
0: oke ta gangba mi gan mo re ti wi pe awon kokan wa to pe ye ko lo be ko lo mo mi
2: bo bo je ni ye ko to lo soke ka ko lo
0: ko lo be ko wa lo kokan lo na gere na
2: ko wa lo be o wa wa nle re o wa ta omi meji ni ra ele to lo si pe ze to ba fun 100% won le fun o ba bi 20%
0: o da e je ka fi oro wi pe awe roro lo amon to fa amon to sele ta awe roro fi lo boya o se tan lati move on pelu aje ni pe boya ikan to ni lole de sudan wi pe boya eh won ni better offer fun ni abi nkan kan ti yen fi lo ngba to oluko ni nurudin awe roro na kokko denu ko shitin bi figabaga ma ma kokko mefa kokko ko lafa ni lati se dada ko la fun la ti do de je pa won lakoso won na fi okan won ba won lo fe bale pe e fo kan bale e lo fo kan bale e ko soju mumu nkan da sugbon se ko nse wi pe awon ara abadan na sa ni pe kan fi salisu yusuf ki won fun laye lati sise re gege bi ise bo to ye pe match day 6 re no league agboje olede nigeria okay league olede nigeria che league okay match day 8
1: match day 8
0: o re ni league agboje olede nigeria pe se ki won chin ni suru fun olukọni salisu yusuf pe o ma get it right pelu constitution
1: e se ri emi o mi o blame awon
0: kanju labe egbona
1: emi o blame awon olulufe o tori pe kini se ri ehun wi pe bi constitution se nse ni sa to koja won ti wi pe ah ibi tan gbede yi o ipo keta lori tabili assurance pa won le gba league ni sa to nbo iyen lo fun won ni concern pe
0: eyin
1: te tin se dada ta si o pe ah believe ti wa pe league la fe ja fun ni sa yi o e wa obi ti won tin ba
0: na se pa wa la n believe yen fun ra wa ti won se le ri e fun wa se won pe yen yato ki oluko ni de ko ni trust the process abi ko oluko ni ti wa le ko e ma wori league la fe lo emi o se mo ri o
2: ipo keta din logo leti e wa bayi lowo bayi ni shooting star wa bayi
0: ki le mi pe leti e mi o like
2: ah e mo pe
0: ipo keta din logo se wahala ni
1: wahala ni
0: ti a ba wa woro official
1: o da e ko shooting star awon opportunity kan ti won ri nigbati e ko won gba ton lo gba continental yin ton de ti bere figure ga ni inu league bi bayi to awon game ti won ni le temi kan ti wo pe ti shooting star ti won fi ri point lele ti won te fi da fun
0: ga won eyan lorun
1: ko ti ejo ra won rara ke se pe awon olulufe nbinu ba yen bo n to tin ri tele pe awon to tin se dada bi pe iran pada
0: se ni ojalo mo pe ti season ba pari in temi mo so ni pe winning team e mo danu awon gba bolu te ba ro kan se dada fun e mo ta awon mi an pe ti ta ti ri agba bolu na gba mi kan to je ni mara awon na o mo mu wahala o mo
2: se se ti ba mo to te tu sele e mo to sele ni pe se ri oluko ni awe roro se ri agba bolu to ba tin lo wa lati sa to koja to fi se dada e mo pe oluko ni salisu yusuf today ohun na o change formation ni oluko ni meje o le lo formation kan na papo so iyen na ni lati daleru to ba ti daleru ni o pe agboro to fe lo agboro to fe lo formation o fe lo lele so formation yen lo daru o lo daru mo constitution star lowo formation yen lo
0: ti ai ti last year ni chupi ba se enu mo da
2: ah
0: iwo mo o to ni
1: ni mo gbele
0: yen
2: lo e mo pe ololufe eko gba gba bolu shooting star won da bi gba ta ba so nipa ololufe ko chelsea ni loke oko ko ara
0: kan
2: mo tete tete gbo kankan
0: ele to kankan ti ge wa ni november
2: obi a mo pe lo ba ti iko chelsea bayi koda ki chelsea se dada fun gbagara ma to ba fi padaru le ka bi bayi abe meji bayi e ri bi awon olo fe wo se mo pariwo
0: ara wo meji coach was good don't know next match yen e ba mi bench omo kasedo yen
2: be ni to ibo awon olo fe chelsea mo se niyan be ni so shooting star ati chelsea ko si yato nbe e ri pa awon olo fe won ara won tete gbona pe iro o ah
0: awo won ni su ya mo ra isa
1: ai le mu mo ra to do wa e ko le mu mo ra ni league o ti pari na
0: match the 8
2: league o ti pari league o ti pari se ba yin mo so pe league o ti pari nisin
0: la fi pari sin
2: ba eyan ni 8 point
0: won mo da bi re monsters
1: be ni
2: be le so be ni
1: awon ara to n do awon olulufe gangan niyan I to kun won ninu ni e pe kan tete se kini kan tete jawe sobi tori pe bayi ni si figaga ton ni bayi ile ni figaga ton ni next bayi to ba jawe olubori ehe abo to ba tun lo ta
0: mi
1: e se ri pe oro tin da bi pe moto to nsun seyin ni
0: o da e je a lo si iko odo epo agboje obirin orilede nigeria iyen super falcons oluko ni orilede comoros ti nigeria bagba ni opin ose yi iyen yusuf abdullah ohun lo ti je ko di mimo wipe ohun gba awon gba super falcons akon gba awon loga sugbon igbese keji ifiga gbaga na awon oni na gere lanu le o lati je ki nigeria kan won ge eran ma wo fun awon npa pe igbese akoko won fidi re mi so wole di nigeria mi meji sodo michel alozie ati uche nakanu awon mejeje na ni won mu go lati nigeria fi jawe oluboru wa to re pe igbese keji ifiga gbaga na ni o mo satuna bi nigeria o se yan yo si pele to kan yen fun olympics qualifier yi gege bi olukona usman abdullah gege bi si jodi mimo pe ifiga gbaga ko ni rorun iyen fun nigeria awon ri daju wipe amulo anfani le tawon barenu fi gbaga na awon samulo re ka won le se kini awon le mo awon lo si ti yoyo si pele to ese je awon ko 25k eta na laaro yi lori cash e iyen seyan olulufe wa 25000 so ti gbe o e ti gbe e je ba npe e fun wole meji ba wa ti wa gbe eja melo mi ajo fifa awon na ti je ko di mimo wa orilede nigeria ati atunto ajo ton sibola lafise gba orilede nigeria yo wa lara n tawon se agbeyewo re ni agenda ni council meeting ajo fifa ele to ma waye ni ojo 15 osu kewa odun ta wa yi iyen ojo alamisi thursday ni zurich orilede switzerland ibi ti pade apapo tó ti wáyé ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó wà lára agenda àjọ fifa eléyìí tí wọ́n ṣe àpérò lé lórí ààrẹ àjọ caf patrice motepe òun náà nìròyìn ti jẹ́ kó di mímọ́ ipò ti ní àwọn orílẹ̀-èdè mẹ́rìnlé ní àádọ́ta ìyẹn 54 tí wọ́n wà lábẹ́ àjọ caf owó eléyìí ti ń fún ebari bàbàbà abdulkadir adirogba $200,000 ni wọ́n ń gbà tẹ́lẹ̀ wọ́n ti ní wọ́n mọ̀ gba $700,000 tó dẹ̀ yẹ pé lára àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n ní yóò túmọ̀ ṣẹlẹ̀ ni pé ìdíje fẹyẹlẹ adúláwọ̀ ṣe wọn kò tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ sún kó lọ́dún méjì méjì kó lọ́dún mẹ́rin mẹ́rin wọ́n tún wò pé bóyá kan filẹ̀ ní ọdún méjì méjì ṣùgbọ́n owó àjọ caf yìí tí wọ́n ń fún àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀tọ̀ọ̀dọ̀ ni ṣé wọ́n gbé àbí ẹjẹ́ delete wọn ká mẹ́lòmí tẹ́ni yorùbá ti gbé ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun ni mo fẹ́ ká wá àwọn owó tá à ń gbà nínú àjọ caf tá à bá ní parọ́ fúnra wa tá à nífẹ̀ẹ́ kọ̀tánná fúnra wa sáwọn owó èso ńlá pa lára orílẹ̀-èdè nàìjíríà
2: lápọ̀dọ̀ tèmi tó bá wò dáadáa
0: $200,000 tàn gbà tẹ́lẹ̀ tó fẹ́ sọ $700,000 $100,000 gan àmọ́ bí wọn kò sí $700,000
2: mọ̀ pé ta bá ń sọ nípa àwọn owó yìí èmi kàn rí pé ara pé àwọn àṣìṣe náà tó ń bá àwọn àjọ yìí náà nìyẹn torí tí òótọ́ tó wá pé owó yìí wọ́n ń gba owó yìí ó yẹ kí ìlápá ó tiẹ̀ máa wà ẹ wọ ọdún wo ẹ mọ̀ pé ìwà àwọn owó yìí náà àjọ yìí máa ń fún wọn láti jẹ́ pé kí oníkálukú náà káfí láti lọ rèé fi tọ́jú ibi tán bá láǹfààní láti wà ní eléyìí tó túmọ̀ sí wípé ní táwọn gan-an rò pé bóyá nàìjíríà ó ṣe àpadà ṣe pẹ̀lú owó tó ń gbà yìí náà pápá ṣeré mélòó òun náà fi tún ṣe àwọn agbábọ́ọ̀lù gan-an wọ́n tún ń jẹ́wọ́ lówó ni eléyìí tó túmọ̀ sí wípé àwọn owó ìnáwó kálukú náà wọ́n ń fi owó sápò ara wọn láti jẹ́ pé àwọn máa fi tọ́jú ara wọn ni eléyìí tó mọ̀ sí pé tẹ́ bá wò náà tó bá ti di pé ọ̀rọ̀ ti di pé tí ó dìbò àbí kíní òun náà ni wàhálà máa ń láǹfà láti máa ṣẹlẹ̀ nínú àjọ yẹn eléyìí tó túmọ̀ sí wípé àjọ tó sì fún wọn lówó àwọn ò mọ bó ṣe ń lọ tiwọn ẹ̀mọ̀ káwọn rò pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà pẹ̀lú ibi tó ń lọ yìí àtẹ̀rẹ́ ìdárayá owó lèyẹ fi mọ́ tún nǹkan ṣe ẹ rí i pé ó dà pé ẹsùn kankan nígbà tí ẹ lọ sí orílẹ̀-èdè morocco ń gbà yẹn pé orílẹ̀-èdè morocco ti jẹ́ orílẹ̀-èdè kan tó jẹ́ pé wọ́n lè gbàdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé kí ló dé tó fi lè ṣe bẹ́ẹ̀ ṣé bí gbogbo àwọn owó tí wọ́n rí lápapọ̀ náà fi ń tún orílẹ̀-èdè wọn ṣe tó fi ṣe dáadáa sí orílẹ̀-èdè wọn tó fi ṣe pápá ṣeré nígbà tí orílẹ̀-èdè morocco bá fi lè gbàlejò díje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé kí ló ṣe orílẹ̀-èdè wa nàìjíríà kí ló ṣe wá eléyìí tó túmọ̀ sí wípé kọ́lọ̀ àwọn oṣàánú alágbẹ̀dọ.
0: ẹ ló wá kó ojúmọ o ṣẹjú kan ẹ ló ẹ káàárọ o ṣé ẹ ta káàṣẹ láàárọ yìí orúkọ yín àti ibi tí mo ti ń pè yín. Mr. Adetunji ẹ ti jẹ $25,000 láàárọ̀ yìí lórí káàṣì ẹ̀ kẹ fi ṣe Monday yìí ni àwọn kọ́sọ́mà kẹwọ́ pè yín láti bèrè àkáǹtì details yín Mr. Adetunji $25,000 náà lẹ́jẹ̀ ẹ ṣeun gan ni kẹ́ ẹ ní ọjọ́ rere o. ẹ ti káàṣì ẹ̀ nìyẹn.
2: ẹlẹ́ tó túmọ̀ sí wípé ó kù díẹ̀ káàtó láti máa gba owó tí wọ́n sì deliver.
0: táwa náà rí àbá ní parọ́ àárín kankan ọlọ́run gbọ́ akàn gbowó ni ọlọ́run ó sì. ẹ wò ẹ jẹ́ adágbowó kó lè pójú owó àwọn gbọ́bọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ń ṣe dáadáa lópin ọ̀sẹ̀ yìí nílẹ̀ òkèèrè bá a bá padà dé dáwọn sí ń tẹ̀síwájú ẹ má fojú òpó káàṣì ẹ̀ ló sì kówó kan àbí méjì tí ń ju lẹ́ǹta fún káàṣì ẹ̀ 347-1004-1# ẹ kú kalẹ̀.
3: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
4: Wait, this has finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
3: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
5: O ti dé blender tuntun mi ti dé o jẹ́ kí n dẹ̀ wò ná.
6: Kí ló tó ń dún bíi generator?
5: Ṣé blender tó ti bàjẹ́ ni mo wa máa lò báyìí nísìnyí?
6: Ìdí nìyẹn táwọn èèyàn fi ń lo Jumia. Tó bá jẹ́ pé Jumia ló ti rà á, tí ọjà náà ò bá jẹ́ ohun tí ò ń retí, ó lè dá padà lọ́fẹ̀ẹ́. Wàá tún rí owó rẹ gbà padà pẹ̀lú ìrọ̀rùn. Jumia sì ní ọ̀pọ̀ ohun míì tí o lè rà ní owó tó máa bá ẹ lára mu.
5: Dá padà kẹ̀ lẹ́yìn tí mo ti ṣí.
6: Bẹ́ẹ̀ni o.
5: Ra ọjà lórí Jumia pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, dá ọjà náà padà lọ́fẹ̀ẹ́, kí o sì gba owó rẹ padà láàrin ọjọ́ méje tí wọ́n bá gbé ọjà rẹ dé láìsí wàhálà. Don Jumia wò, wàá fẹ́ràn ẹ̀.
7: Mami. Mami, iṣẹ́ yẹn ti bọ́ sí o.
8: O káàárẹ̀ ọmọ dáadáa.
7: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
8: Iye náà dáa, àmọ́ ṣé ó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá?
7: Èmi ò mọ̀ bóyá yẹn bá wà o, mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹn ni?
9: Kódà, ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà, o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀, a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 02094613333.
9: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la tò.
11: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni.

0: ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Ṣé ẹ fẹ́ forúkọ sílẹ̀ fún IPO Dangote Petroleum Refinery pẹ̀lú Money Point? Ó rọrùn gan. Ẹ wọlé sórí app Money Point yín, tẹ service, yan investment. Lẹ́yìn náà, yan Dangote IPO. Ẹ tẹyẹ iṣẹ́ tẹ fẹ́ rà. Ẹ ṣe àyẹ̀wò àwọn àlàyé yín, kẹ sì fi PIN ìdókòwò yín jáde owó náà. Ẹ ò ní app Money Point àbí? Kò sí ìṣòro. Ẹ kàn sí aṣojú Money Point tó wà nítòsí yín. Ẹ sọ fún aṣojú náà pé ẹ fẹ́ ṣe forúkọ sílẹ̀ fún Dangote IPO. Ẹ pèsè BVN yín àti àwọn àlàyé àkọọ́lẹ̀ tó yẹ. Ẹ yan iṣẹ́ tẹ fẹ́ rà. Kẹ sì gba receipt tá tẹ jáde. Ṣé ọ̀kan jẹ́ 525 naira? Ṣé mẹ́wàá jẹ́ 5250 péré? Ẹ ṣe ìforúkọsílẹ̀ kó tó di ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2026. Ẹ jọ̀wọ́ ẹ ka àwọn àkọsílẹ̀ náà dáadáa kẹ́ ẹ tó dókòwò. Dangote People's IPO ó rọrùn jùlọ pẹ̀lú Money Point tá a ṣe fún ìlọsíwájú yín.

0: ẹja bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè wa Nàìjíríà. Pẹ̀lú ìròyìn tó ń tómi lọ́wọ́, ó ṣeéṣe kó jẹ́ pé ìfigagbága ìdíje kò mẹsì ọyọ ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń kópa. Ẹ mọ̀ pé wọ́n ti gbá ìfigagbága méjì báyìí, wọ́n jáwé olúborí nǹkan, wọ́n pàdánù nìkan. Ìfigagbága wọn ku mẹ́rin báyìí léyìí tó túmọ̀ sí pé bọ́bá di inú oṣù kọkànlá oṣù tí ń bọ̀ yìí, àwọn ó tún láǹfààní àti gbá ìfigagbága. Ìfigagbága kọ̀mẹ́sẹ̀ ọyọ méjì míì yóò tún wáyé. Ẹ̀wá mọ̀ gbọ́ o, níbi tí wọ́n ti kojú orílẹ̀-èdè Tanzania nílé, wọ́n tún lọ bá wọn lókè ìta pẹ̀lú ìròyìn tí ń tómi lọ́wọ́. Wọ́n ló ṣeéṣe o, lẹ́yìn ìgbà tí pápá àṣeré Teslim Balógun tó wà nílùú Èkó tó ti jẹ́ pé ó ti délẹ̀ tí wọ́n bá ní nǹkan ti délẹ̀. Ẹ mọ̀ ọba fẹ́ lọ ra mọ́ín gbà kan tí wọ́n bá ní kò tí ì délẹ̀ ọ̀padà lọ́lé, wọ́n ní ò tí ì délẹ̀ o, kì í jiná. Wọ́n ní pápá àṣeré Teslim Balógun tó wà nílùú Èkó ó ti délẹ̀ ó ti jiná báyìí o, pẹ̀lú ìròyìn tó ń tómi lọ́wọ́. Ìfigagbága ikọ̀ Super Eagles eléyìí tí ó wáyé ní oṣù kọkànlá bí àjọ CAF bá ti fòǹtẹ̀lú pápá àṣeré Teslim Balógun nílùú Èkó. Wọ́n níbi tí ikọ̀ Super Eagles yóò ti gba gbogbo eléyìí tó kù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀mẹ́sì ọyọ wọn nìyẹn o, gẹ́gẹ́ bí ìròyìn tá à ń gbọ́ nìyẹn o. Ìlú Èkó Teslim Balógun Stadium àdojúkọ National Stadium náà ló wà, tó wà ní sùúrù lérè pé ibẹ̀ ló ṣeéṣe kí ikọ̀ ti Super Eagles wọ́n ti parí gbogbo ìfigagbága wọn, ìyẹn eléyìí tí wọ́n máa gbá lé eléyìí tó kù nínú ìdíje kòmẹ́sì ọyọ fún ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀. Bí nǹkan ṣe rí ni ẹ mọ̀ pé ìlú Uyo pápá àṣeré Godswill Akpabio Nest of Champions òun náà ni ti ń gbàlejò láti jọ ìwá, ṣùgbọ́n pẹ̀lú bí àtúnṣe bó ṣe bá Teslim Balógun tó yìí ti délẹ̀ báyìí tí wọ́n lò ti jiná. Wọ́n ń retí kí àjọ CAF kí wọn ó buwọ́lù o, tí wọ́n bá ti lè buwọ́lù tán pẹ̀lú ń tá a gbọ́ ibẹ̀ ní ìfigagbága Super Eagles ni ó ti máa padà wáyé o. Ó yá pápá láti ibẹ̀ yẹn àṣìlẹ̀gọ́ àjọ FIFA wọ́n ti kéde o wípé ìpàdé tí ó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní oṣù tá a wà yìí gẹ́gẹ́ bí àjẹ́ndà àjọ FIFA, ìpàdé wọn tó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù tá a wà yìí. Wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ̀, ọ̀rọ̀ gbogbo ṣé normalization committee ni àbí wọ́n yan fìdíhẹ́ igbádogóje èrò ọwọ́ ọjà. Wọ́n ní àjọ FIFA wọ́n ti fi ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà sínú ìpàdé wọn olóṣooṣù tí máa wáyé sẹ́rí tínú oṣù kọkànlá yìí, eléyìí tó máa wáyé tó bá ti ń di ọjọ́ mẹ́rin màníẹ̀, ọjọ́ mẹ́rin dáàsì ọjọ́ Thursday ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún. Tó bá ti ń dọjọ́ Thursday yẹn wọ́n ti fi ìpè ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà awuyewuye nípa ti àjọ NFF igbádogóje èrò ọwọ́ ọjà wọ́n ti fi sínú àjẹ́ndà wọn. Lọ́jọ́ yẹn wọ́n jíròrò láti wo kí ló máa jẹ́ àtúbọ̀tán NFF, kí ló máa jẹ́ ọ̀nà àbáyọ, gbogbo ẹ̀ wọ́n ti fi sínú ìpàdé wọn tó máa wáyé pé lára àwọn nǹkan tí wọ́n mẹnuba lọ́jọ́ yẹn òun náà ni ti ọ̀rọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà nípa ti àjọ NFF. Ó yá láti ibẹ̀ yẹn àṣìlẹ̀gọ́ káṣẹ̀ lọ́sàn-án we go again. Ọ̀sà ń gbọ́ wọn náà gúngún gbọ́ bó ṣe ń lọ, ó sì rí báwọn èèyàn ṣe ń jẹun tí kálukú ń gbẹnu sí ọkàn wọn náà ló nínú o, tọ́ ọ̀ bá dágun láni o. Lọ́sàn-án yìí àwọn èèyàn márùn-ún kan ńbẹ tí ó tún sáré gbọpẹ́ lọ́sàn-án yìí. Bàbá bẹ̀rẹ̀ láti 50-50 a bọ́ sórí 100 bọ́ sórí 150,000 naira a pàjù ẹ̀ dé sórí 200,000 naira ìyẹn fún ti tọ̀sán yìí. Bọ́ ọba tí a gọra rẹ tó wúra rẹ ràn a jẹ́ pé wọn náà wà lára àwọn tí ọgbẹ́nu sí torí tí mò ń wò lọ́wọ́ rẹ ọ̀tẹ̀ green o, ọ̀tẹ̀ green ṣùgbọ́n ìwọ tọ̀tẹ̀ green fún ni ò ń dènà pẹnu yìí. Yẹn bá léèyàn ń dènà pẹnu bí ìgbà téèyàn ń wọra rẹ ràn ti ń dàgúnlá mọ́ dàgúnlá mọ́ wúra rẹ ràn mọ́ dènà pẹnu. Bó ṣe máa jẹ́ gẹ́gẹ́ nìyẹn o, *347 *1004 *1# ló máa gbé ẹ débẹ̀, *347 *1004 *1# *347 *1004*#. Ongangan lo ma gbe debe bi nkan se ri niyan baba so nipa cash losan yi wo a ni gba yi ko to mo wura re ran o bo ni won so fun o gba mi dada ijoba atalo ala madrid niyan o gbogbo atalo nko ala madrid up man you okay oya papapa lati beyin asidego jasare loju oja ka lo pa akade ka wa wo bo ni tabili seri ninu dije league olede wa nigeria ka wo bi tabili seri e ja loju oja kade e ku kale.
1: Of God is descending upon the city of Ibadan. There shall be salvation, healing for the sick, deliverance for the oppressed, and total transformation in the name of Jesus. Oh yes, for His glory, evangelistic ministries in conjunction with all churches in Ibadan present Jesus Ibadan City Mega Crusade with evangelist Rob Welch, president for His glory evangelistic ministries. Also ministering Archbishop Francis Walioke, Bishop TV Adelakun, Reverend Dr. Elisha Ogudia, Reverend Samson Ajetomobi, and in music Lillian Inleji, Esther Igbekele, Palumi Deborah, Boys Olorun, and the Dentons. Date is Wednesday 4th to Sunday 8th November 2026 by 4:30 p.m. daily. Venue, Obafemi Awolowo Stadium, Ibadan. There shall be free transportation, free palliatives, and free medical outreach. For inquiries, 0803-579-4064. Log on to forhisglorymin.org and all our social handles. Come and encounter Jesus, the miracle worker.
2: Kashie tun funi ni ayo to gaju o se tan lati deni pe ke iwo na nu suke wayi lati abala oko ti e gba winning galo lawon eyan tin gbo pe back to back lele to kun fun owo ti opolopo awon eyan si jawe olubori wayi o ma duro marose nitori pe oko oju rin na tun ti gbera lakotun oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káṣíẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káṣíẹ̀ gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nù tuntun October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látún owó lọ́sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí lágelú fm *347*1004*#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káṣíẹ̀. Ọjọ́ ti gaming board ló fòun tẹ̀lú káṣíẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dì mí lọ ní àtúntún. Ṣó ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. We also offer HND conversion and BSc top-up. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Pẹ̀lú Show the Light tún bẹ̀ ni Salvation Army Road ìmọ́lẹ̀ dẹ́. Show the Light àwọn olùjúlówó alágbàtà AIA inverters, batteries and panels, Velocity inverters and batteries, àwọn tún lálágbàtà ṣe ń kọ́ and long high quality solar panel. Bákan náà lẹ́tọ̀ lórí gbogbo àwọn ojúlówó solar battery inverter pẹ̀lú panel lọ́dọ̀ wa. A tún gbà wọn àkànṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú solar. Láwọn ìlú ńláńlá wa gbogbo ìgbèríko street light tó ń tàwọn project tí ò tẹ̀lé 1.5 megawatt.
5: Yẹ́sọ̀ làwọn the mega distributor of AIA and Felicity inverter batteries and panel distributors of Jinko and long quality solar panel. We also dey distribute other brands of high quality solar batteries, inverters and panels, rural, factory and house solar projects up to 1.5 megawatts, including solar street lighting for Ibadan, number 25, Salvation Army Road, beside Keto Filling Station, Ekotedo and opposite Baptist Bookshop, Okebola, Fawori, number 66, Okigwe Road, 0803-354-5426 or 0701-524-8351.
4: When you show the light solar, your electricity is assured.
6: Flash FM 105.5.
0: Eka bo pada latoju oja ikani ti Spurs 105.5 FM to wa ni level malavelele ni lebada oya ta lo ta o tanjo pe ni o gbodo voice out to ba gbe yin send apo mo wa elewo wa 1100 ni bi gibi ka kiri agba nla ye eja lo kan ni bani dore Facebook ikani ti Spurs 105.5 FM lori je ka mo fan family wa nbe lori TikTok at top striker 100 gbogbo ayin ti kaṣe eh o dabi eni gbe e number kan abi ka so gbe lara awon network yen network provider yen o ra pe kan be nu won alawo yellow yen o si back o to ba je pe ni won lo lati fi play kaṣe alawo yellow boya ko lo imi alawo yellow yen si back tabi ko lo sori website www.kaṣe.ng www.kashe.ng o le gba be yen wole alawo yellow yen own network won se back and buy star 347 star 1004 star 1 ash ni o ko sin to se awon yoku sugba presently iroyin si mo ngbo ni pe alawo yellow yen ko se dada lowo e network e ri back e ba fa ni iwo to ba je pe alawo yellow ni ini won lo as if you play cashier o le gbianju mi star 347 star 1004 star 1 as bo ba wa ni mi to ba ni emi to ni to pe yo kan na ni o le gba website wole www.cashier.ng www.cashier.ng ba rin yen se ri niyan lapa be yen ja sare wo esi ira ja wo table ni ka wo table jazare wu tabili en league olodi wa nigeria oya papapa lati be yen
7: agrede ya tokun
0: adupe o oluwa femi williams
7: iro match mpf yen tabili won
0: dakun eh onje kan to n da po yen oje tan
7: ha wo lo tan
0: oni
7: wo lo tan
0: o lo tan
7: be
0: oje nje yen tan
7: lagbara olorun
0: ti mo pe support pe ko ma wo pe ko ma mu kan e ko ma me so pe un monitor re olorun ni jari laburu pe onje eleyi bi gba te ma fe wa je bi gba te ma fe je last chopper mo ni
7: last chopper ko ni e omo si de sofa ti ba si je si
0: omo gabai mo ni
7: eh alokun o da be
0: iwo ko lo lo mi bi bag bi water tan gbe ti o legbe
7: ara o ibi ko wi
0: iwo ko lo niyan
7: ikun da
0: eh bo jenje tan
7: a so ko lagba olorun olu tan
0: bo ti wa oke abi bo ba ri si
7: a ti ma ri si
0: to ba tun ri si
7: ma je foodi ni mi
0: eh
7: bo nje gan
0: eh so iwa to loko ba ba jo gbe yin lo competition eyin o le sort
7: a mo ti so fa gba gan pe mo so fun jo kan mo ni pe kan jo please wa
0: iwa to loko
7: eh
0: o loko
7: yes
0: a o le bo loko fa o
7: kan ba won fa
0: really
7: yes
0: eh ja ma wo a wo nta se si o bo loko fa mo ma beru o loko mo ma yo wo ni o o loko ti o fi e wa 500 je bread 2005
7: iye lo fa lo about lowo bayi o loko fun o fi be je won bọ́lọ́ ọba ìmánu
0: ọ̀dà kò sí ọ̀nà
7: ìmánu
0: ọ̀dà ajá máa wò bọ̀
7: tabili NPFL bo se ri yen hero match NPFL Enugu Rangers lati Enugu ipo kini ni won wa pelu 17 points ipo keji Rivers United 16 points ipo keta Plateau United 14 points ipo Kenny Barao Barao FC 13 points back on Shooting Stars awon wa ni 17 position pelu 8 points awon meta to wa sale Kun Khalifa te yin ba tin ta Lagos en to wa mi awon ojule leyi Rabiu Sikiliu lati nu Corachas B 5 goals lower back on tabili yen fresh
0: Rabiu kolo mi awon ju Chukwe Meka Obioma.
7: Chukwe Meka Obioma.
0: Olo wa number one o. Okay. Rabi Usikivilu to ni awan biya maron na number two. Even number three na. Inye Sadiki. So really one o Sadiki lati Doma. Doma United five goals to na ni.
7: We are sites multi we.
0: Sites yan yoma debe man. So tito
7: French league.
0: Okay.
7: DJ French league one in Tabili one yes Monaco one ipo kini pelu 14 points ipo KG Lille 13 points ipo Keta Rennes 13 points ipo Kenny Olympic Lyon 11 points PSG one ipo Kefa in Paris Saint Germain pelu 11 points awon meta to wan side Tabi Oze Troyes at Le Havre 1166 matches back on awon to wa mi awon ju Kamura Dambia lati nu Cobres for 4 goals lower DJ German Bundesliga bi Tabili won se Freiburg one ipo kini pelu 13 points ipo KG Borussia Dortmund 30 points ipo Keta Bayern Munich 11 points ipo Kenny Liverpool si 10 points awon meta to wan side Italesabili table Union Berlin Ofian pelu Borussia Mönchengladbach 55 match won gba won se wa mi awon sile Patrick Chick o wa ni ko bi Liverpool si 5 goals Yunus

0: November 1st, I'll be second. November 4th, I'll be Sunday.
1: Sunday, first.
0: Yeah, my boy, I'll be mid-week, first week, yeah. To any advice, pay salary, agba. Can we prepare food competition, yeah, for what, Morrison, see, is a good suggestion.
1: Yes, good suggestion.
0: Only
1: suggestion to learn.
0: To walk in. All right, Nikaniro. Sebi,
1: Ben.
0: You want to support here?
1: I'm going to support.
0: Otida. Bossy Genu. That's a good gun here. And Tamas a good gun here. Salary is here.
1: You are staff by.
0: Koda Titio, so you're about to. I need to go out. November, and now,
1: Kotioti. At the December, though.
0: Tumwa tanti oti jabi oti meta benye. Oti da benye. So, bose jani ye. No wati ya kilo wa lo wore.
2: Akulede wo ya toko.
0: Ojari.
3: Erantik pi entefe lo salari reyi. Kwa wano bise kan lo lo vay.
0: Se ti kamera to baje. Yon fi beke mbese ni.
3: Ah.
0: Yon fi beke mbese ni.
3: Agba. Ano mba yin bebo.
0: Ah.
4: Tabili di je ligi le gensi bose wa lo ya kama tabili re. Ikọ Man City wa ni ko akọ pẹlu 18 points. Arsenal ipo keji 15 points. Ikọ Brighton wa ni ko ipo kata pẹlu 13 points. Brentford ipo kẹrin 10 points. Everton ipo karun wa pẹlu 10. Ikọ Chelsea awọn wa ni ipo kẹfa. Ikọ Man United wa ni ipo kẹta awọn wa pẹlu 6 points. Wọn je wa salary. Tottenham Hotspur wa ni ipo keji lo pẹlu 3 points. 19th position ni Coventry City wa pẹlu 3 points. Fun awọn wa salary patapata. Wọn je lanfani ati mi awọn si. Erling Haaland lati ni ko Man City 6 goals. Ni Joao Pedro lati ni ko Chelsea 5 goals. Alexander Isak lati ni ko Liverpool 4 goals lohun ni. To ba tin dagun mejo asalo ni kan Coventry City won ma gba Newcastle lalejo. Ije Spanish La Liga. Barcelona lo wa ni pa okopolu 24 points. Atletico Madrid ipo keji 19 points. Real Betis ipo keta 19 points. Real Madrid ipo kerin 18 points. Mojo lowo salary Levante lo wa ni ipo keji ni ohun pelu 5 points. Ipo kokan ni Logan ni Valencia wa pelu 5 points. Malaga lo wa sale patapata pelu 4 points. Mojo lanfani ati mi awon si. Rafinha lati ni ko Barcelona 12 goals. Ni Sergio Camelo lati ni ko Rayo Vallecano 7 goals ni. Yasir Sabri lati ni ko Racing Santander 7 goals ni. To ba tin Diago Mejo asale oni. Levante awon ti ko Sevilla bi nkan se je ni.
0: All right. Bose jani yen lakpa abe yen. Okay, let's go there. Pa la ide na kpenu life a koko sovo. Makbak be o star 347 star 100 star 1 as. A yi koto la ikpe zu. Ben yite en lo network ya la wo yellow. Moni network yen o nse bake bake. Boyo wa ti work iba zu ba. Soba la bian ikbe. Efe man ripo nse bake bake. A one issue lo wo yini. E li gba website wole www.cashair.ng eli gbabe yen wole tabi elo network mi oje bo se lohun oje iko Manchester City inu ofi ninu ola atomo pandoro ti gbe yori won pa itiju mara o eyin awon ota won se nfenu gbole nwaju won won fenu mi gbo mo fenu mi gbole nwaju yan lawon ota won won fenu gbole nwaju won o iyen ni ana nigbati won koju iko ti Liverpool ami ayo meta sodo yen o na lo je ki awon eyan mo yi pe iko Manchester City oda bi eni pe won ti gbogbo ila yi lo ti guilty or no guilty o ti di afiyeyin tegun fi so fun agbabolu won tori pe wi pa Liverpool le pelu goal meta sodo lasan o ni n to gbese ninu okan awon ololufe ati awon agbabolu gangan lasan yi awon nkan ta gbe yewo a soro nipa iko Manchester United. Yes. Bakana. I want come me to batu jeyo. Bak bajulo. Laroro kato jeyo. Maybe tien to je. Igak bataki lara one legend koti Liverpool. Baba zonik ba. Yami Karaga. Oni. Oye ki ko Liverpool. Ki won lo fi. Florian Vizi. Ki won fi. Ki won fi se offering. Offering bi itori anu kan ni abi oni offering bi ki eyan lo fi nkan se itori anu oni bi an ba mo bi ti an ti le lo fi se ifi itori anu ki won kan fi se itori anu ki won kan gboju ki won ri pe eyan rin sowo nu keyin o fi won 16 million pounds itori anu oda oni tori pe wi wa ninu iko Liverpool re ko ni ituma kankan bi ti wo koda o se sore ohun o si wa lero pe yo se sore ezi magani nkan se sore keyan to ma ni ko ohun o si ni gbagbo po le se sore oro ti Yami Karaga oro to so niyan o Gary Neville na soro o oni iko Manchester United won ma struggle ni o láwọn èèyàn ni a ebi legend lẹ pé ra yín ẹ̀yìn ẹ má tún ṣe pé ó lè pè kọ́ àlàyé tó wà ń bi ọ̀rọ̀ lòun sọ ó ní wọn mọ sánán nínú o ó nítorí pé nífìdà méjì kan ń bẹ tí wọn ò lè gbá bọ́ọ̀lù pọ̀ tí wọn sì ń lò pọ̀ yuri telemans àti kobe maino ó ní níwọ̀n bá gba wọn bá ń lo eléyìí ó ní pàápàá jùlọ àwọn agbábọ́ọ̀lù wọn gan ọyà wọn mọ àdówó ojú pé ẹdín nǹkan mú o torí pé tough week òun náà lẹ ti mẹnu léyìí o bẹ̀rẹ̀ láti atletico madrid ní ọjọ́ wẹ́ẹ̀sì pé tí oṣù yóò fi ọ̀làníyàn tí ì sí lọ́la tọ́ ọlá tí ẹ ní pé atletico madrid lọ́jọ́ tuesday ayẹyẹ pàápàá jùlọ náà àti àwọn tí oṣù yéé parí báyìí láàfin mú oṣù tí ń bọ̀ kò sí figagbága yìí kankan tọrọ ẹ dín nǹkan mú o ẹ má rèé yọ̀gbálẹ̀ o bọ́rọ̀ ṣe jẹ́nu akudede wòye ọ̀gbẹ́ni síkírú àyìndé ojú ẹ̀ tèrè.
2: Akudede wòye atọ́kọ̀ akudede wòye gbogbo ẹ̀yà ara lé akáwọn tiwa ọ̀tá ni wọ́n wà ní dòpè.
0: Àsìkò bí gbogbo nǹkan ṣe ń lọ.
2: Ibẹ̀ ń lọ ní rọwọ́rọ́ sí.
0: Ẹgbọ́n ẹnìkan ní bí ṣé estate wà ní ọdẹ òmu.
2: Ó wà. Wà ní Ọ̀pẹ́jìn estate.
0: Ọ̀pẹ́jìn.
2: Bẹ́ẹ̀ni Adéníjì wà.
0: Sí ẹsẹ̀ tíwájú ń bì.
2: Níwájú
0: mbò. Táwọn èèyàn ò gbé bẹ́ẹ̀ yẹn.
2: Tíwájú mbò. Ilé kan wà ní estate kan wà táwọn èèyàn ò gbé.
0: Abẹ́wò lẹ sọ white yẹn kọ́ ni.
2: Kò sí ilé kankan
5: igi.
0: Ok sẹ́bọ̀ náà ni ìgbẹ́jẹ́
5: ìwò làárẹ̀.
2: Ìjọ ìgbàwò lẹ̀ ń wọ̀ bẹ̀. Tóbi di bí òṣè èèyàn bẹ̀. Ìgbàwò lẹ̀ ń wọ̀ bẹ̀.
0: Iná gbọ́sẹ̀ máa ń kọjá bá ń tẹ́ bá kọjá yẹn náà ni pé wọ́n máa ń ṣáájú àti ibẹ̀ pa ni géètì pa.
2: Ṣé estate ṣe ẹ fẹ́ mú mọ́ sílẹ̀kùnlẹ̀ ni? Ta ni ọmọ bílù ṣe rí n
5: sí. Ilé ìtẹ́yìn sọ ilé ńlá àti bàbá gángan.
0: Ok ilé ńlá nìyẹn ok estate wà lẹ́yìn. Ilé
5: ńlá estate wọn kọ́ bòmí.
0: Ok mélòó wà lẹ́ni.
2: Kí ló dé? Ṣé ẹ fẹ́ ra lédi? Ṣé ẹ ra lé sọ́jú
0: òwò? Ẹ mà borí ọmọ ní pọ̀ mọ́ wáyé.
2: Àní ṣé ẹ fẹ́ ra lé sọ́jú òwò?
0: Ṣé mà borí ọmọ ní ma pọ̀ mọ́ wáyé? Ṣé mà borí estate náà ni máa ń pe estate
2: wa? Ọdẹ òmu ti kú ọba yẹn. O ti kú òní
0: pé
2: ọdẹ ogun okay, city
0: sorry, city ni
2: ọdẹ ogun city
0: but estate ọkàn yẹn náà ni.
2: Kí ló dé tẹ́ fẹ́ mọ níwọ̀n àwọn
0: mélòó ni.
2: Kí ni tẹ́ ń wá kí ló dé kí ṣe ẹ fẹ́ ra lé síbẹ̀ ni. Gbàgbé lọ́wọ́ atọ́kùn ni.
0: Ọ̀pẹ́ jìn àbí.
2: Bẹ́ẹ̀ ni.
0: O nìkan náà ni a lè fìyàn lè tọ́ka sí.
2: Èyí tẹ́ ẹ lè mọ̀ ìgbẹ́gbẹ́ bẹ́ẹ̀ náà ṣe dárúkọ location yẹn tẹ́ ẹ lè mọ̀. Mo sọ fún yín o tí ò ní sí pé à ń jara wá yàn bẹ mo bá dárúkọ ìmí tẹ́ ẹ mọ̀ fún yín sẹ́ni mo ní níbo nìyẹn wà bí kíní kan bọ̀ èyí tẹ́ ẹ mọ̀ nítòsí mo sọ fún yín o.
0: Ok ọ̀dà kò sí wàhálà.
2: Ẹgbẹ́ ó sì ṣe estate mi náà ń bọ̀ bẹ́ẹ̀ kò sí
0: àkìtìkò ní estate. Ìtí mo fẹ́ gbọ́ gẹ́gẹ́ ẹ̀
2: ẹ̀ ẹ̀ ẹ̀ ní sùúrù
0: gbà tó kù. Irú tí a bá ṣe yẹn ní ìsìn first lounge àkọ́kọ́ lè wà níbẹ̀ yẹn lounge
2: ní ọdẹ òmu.
0: Se ni lunch ni.
2: Kì í ṣe òní ọjà ọkọ kì í ṣe òjò òní ọjẹ.
0: Se lunch wa ni.
2: Akilode.
0: Se ni club.
2: Night club báwo èèyàn gbá bẹ̀. Àwọn àìní ọ̀nì.
0: Club láti òun ìgbọ́ bẹ́ẹ̀ rí. Ọ̀gá yìí ti jáde ológun dáre ẹ̀ka ara lé.
6: Akudede wo yàtọ̀kùn akudede wo gbẹ̀yìn ara lé. Club tí ẹ̀yin náà sọ yan irú club tó jẹ́
0: irọ́ night club káwọn guys
6: club oríṣiríṣi wa òkè social club
0: club ni
6: club kan náà nìyẹn náà ẹbí ẹgbẹ́ so torí ẹ̀ mo ṣe sọ pé yan club tẹ̀ bí night club ni bóyá social club ẹgbẹ́
2: ni night club ni atọ́kùn sọ ó wà dáadáa night club ó wà
0: dẹ́gbà fẹ́
2: gbà gbafẹ ẹjẹ ńgbà ẹ bá ṣetán tẹ fẹ lọ màá mú yín dé.
0: kọ́ńgbẹ́lì àgbàdo wa pé gbẹ kí ara lé o.
5: akudede òye atọ́kùn akudede òye gbogbo ẹ̀yà ara lé akusala tàwọn alibaraka tó pọ́ọ́lù ọ̀fíìsì ẹnì kọ́kọ́ ó lè ní nàìjíríà ní ìjọba jẹ.
0: ẹnìkan lòun ṣe tíjà lọ́dún òmu o pé kò sí club ń bẹ̀ dream money ó níbẹ̀ ló ń ti ṣe tíjà. ó ní lẹ́yìn ọdún òmu social club.
2: tíjà nínú wági ojúṣe títí àwọn ọmọ ìgbàjú wọn títí.
0: ẹ ọdẹ òkú social club nìkan lọ́wọ́
2: àti club náà náà club ibẹ̀
5: ala ni a fi club sí lẹ́yìn
2: ọkọ̀jú máa ṣe ti sàrẹ̀
5: ọmọ sí kọ̀jú bóyá football club náà tó lè wà nbẹ látọ̀ lè pinnu náà club.
0: kí ni sílẹ̀ fẹ́ sọ.
2: football ó wà ọdẹ òkú united.
0: ibo ni ero mo la ro pe
2: ajo mi United wa
0: ibo ni mo ibo ni mo
2: wa wo Premier League
0: ha ti bo
2: o re wo NPFL
0: I like Manchester United at Tottenham Hotspur. Abi ka so yi pe team yen gangan ni owule dani to fi je yi pe leyin igba ti Tottenham Hotspur ti won ni red card tan o na la won na to score
2: then
0: with that 10 men Tottenham de tun lanfani ati collide lati draw
2: on the score ka to gba red card
0: say man you score
2: you know
0: yan ti score 0-0 na wa man you discover.
2: Man you discover kan to gba record.
0: Mo wo match yen na.
2: Leyin go won. Eh. Ina record wa yeti look sure ati en kan jo tango san jo.
0: Eh. So leyin
2: go. Leyin go. Lewe le mo wa ti man you visco.
0: Ada.
2: Mo lo re ofe ato.
0: Okay. To ta ba wa to nipa ifigagbaga yen gangan. E ki le le so pelu team yi because oro ti Gary Neville so yi pe lati ma lo Yuri Tielemans ati Kobbie Mainoo pe ko le se sori keke.
2: Eh ta ba wo dada re pe o toro pon bele wa nbe
0: eh atamale
2: si din pe ta wa teyan ba lo re fe ati wo fi gagbaga yen ni abala akoko ko ye ki man yu te wule wa ni ko ye ki game yen 1-0 e ki man yu ti wa bi 2 go down la bala akoko tori won ti e jo pe league gan na wa
0: o ye ki Tottenham ti ma leke
2: bi ami ayo meji
0: so be ba se pe
2: asita ban even ba se fe bori njo yen tan ba bori bigba tan ba jale winin ni
0: bigba ti an ba jale winin ka ni an
2: na to ti an mo to e ko bori ifigagbaga yen ta ba wo kan kan ko wo isesi agbabolu lori papa isesi won ojo mo agbabolu to e ko ma wo so ti man yu wo kan mo pe player man yu lele
0: ta ba wo akole ti
2: yen ba wo distance tan cover lori field mo te ba wo bi Tottenham se imuyanyan Tottenham te ba wo gbogbo duet ba jo se second ball ni gbogbo e ni wo ti e son ma level yen area duet ni o ground duet gbogbo kan ni Tottenham fi sanyan mana ju won lo bo ni gbe igbe yen won kan lori ofe yen ti nbe mo ri anfani to de score won se wa score tan record ton waye leyin gba se record waye won pe numerical advantage ko wa fun to ti pe won kan la
0: to so numerical
2: advantage.
0: Mm. Call it all the way be bare numerical advantage.
2: Then any number to go.
0: Okay.
2: So, Taba would have already pay. Can you to account, Lara, what to do? Oh, I jock way and talk more can like a loody. So you call it all your fatty to my attack you want to go if you want. So, me, you want to get you call to jack way evil. Molly's up way so routine, you come here, you are. To retort, I know I know so. At him, you. Mo le fi gbogbo enu so pe o so mo ki Tottenham tete ku onu soro saju manyu
0: ni ojo Friday se Gary Neville ni abi Yami Carragher lo so yi pe ifi Roy Keane I think Roy Keane
2: o ni o ya to se
0: oni ifi gagbaga Manchester United ati Tottenham pe e ma wule draw won gba pe igun mejeji o ya to sira won ti o wa o mo pada ri be
2: ori be bo Tottenham ya to si won
6: ni abala akoko lojo yen gan Tottenham Hotspur won ti play won ni 17 touches ni box Man U
0: 17 touches
6: ngba ti Man U ti won ni mefa team yi won ni big chances creation meji ni first half yen Tottenham ti Man U de gba nkankan se ri ta ba ni ka wo awon meji ti won to ka si yen Yuri Tielemans won ati Kobbie Mainoo awon mejeji
0: okay Alan Shearer lo so
6: le awon mejeji o ni won o ye ki kan duro ni awon mejeji en te yan le lo te yan ba ni dm to da te yan wa fe lo eyan kan si waju e to da te wa wa te wa wo eyan kan si waju e to le gbe boss ma won to wa waju o le ni le le lo kan na awon lojo so mejeji awon mejeji kan won jo nlo po won jo nlo po ti ma yuba di bomb ni lo fa to fi je pe awon true pass Tottenham Hotspur o kan koja ko si eyan kankan to intercept kankan
0: na de pe
6: iru awon iru kankan na la awon mejeji iyen akoko elekeji ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United irú nǹkan tí ẹnìkan sọ lẹ́ẹ̀kan tó ní Florian Wirtz ó yẹ kí mi Liverpool kan lọ fi ṣe offering àbí kí ló pè àwọn agbábọ́ọ̀lù tó yẹ kí Mayu gan fi ṣe offering ó kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n gan pọ̀ irú Luke Shaw yẹn nísìn ó yẹ kan já wọn sójú gbó
0: kankan tàwọn sínú mọ́tò pé afẹ́ débì kan
6: irú wọn nísìn kìdẹ́ẹ̀ṣẹ́ bí Luke Shaw
0: tẹ́ bá wá débi ojúbọ́ àní ẹ̀sọ̀ kalẹ̀ afẹ́ṣẹ́ yọ wọ́n kàn zoom off
6: kan já pa so irú òun sì yìí ṣọ̀tún àlò jẹ́ fún Mayu jọ yẹn cause ẹni tó play síwájú tiẹ̀ kò fún yẹn láǹfààní àti fi bọ́ọ̀ ṣe tóhun ẹ̀rọ tí èèyàn bá ti play pẹ̀lú left back àbí right back tí ó mú yányán ìwọ́n tó bá jẹ́ winger gan o ò nílé àtáàkì jùjújù torí inú fún àyàfo ló fi mọ di bọ́ọ̀mù gbà tó bá ń di bọ́ọ̀mù pé tán bá jábọ̀ gbà ní ìsìn yìí ara bí tó yẹ kí ó dúró gẹ́gẹ́ bí àpáta
0: kò ní gbábọ̀ pẹ̀lú balẹ̀ ọkàn
6: bẹ́ẹ̀ni so advantage tí mo rò bóyá kó búwà fún ikọ̀ ìgbé agbábọ̀lù Tottenham Hotspur nìyẹn láti fi bọ́ọ̀ ṣe tó wù wọ́n ṣùgbọ́n God of Soccer ò sí lẹ́yìn wọ́n jọ yẹn.
2: Lápọ̀dọ̀ tèmi èmi rò pé ta bá ń sọ nípa àwọn agbárin gbogbo méjèèjì yẹn lè ti wọ́n tọ́ka sí yẹn wípé wọn pé kò yẹ kì í ṣe wípé kò yẹ ṣùgbọ́n torí pé olùkọ́ ni ò ní nǹkan kan ta bá wo most àwọn agbábọ̀ nínú kọ Manchester United nǹkan tó ń kálùkù ní ló ń ṣe olùkọ́ ni ò ní nǹkan kan tó háàdì mọ́ àwọn agbábọ̀lù yìí
0: okay
2: pe quality kan tó ń háàdì mọ́
0: ìtí wọ́n ní lára náà
2: ni wọ́n manage ta bá sọ pé
0: coach ò háàdì anything
2: mọ́ wọn lọ́tọ̀ àwọn méjèèjì defensive midfielder ni wọ́n ṣùgbọ́n irú talisman sì ní ó sì ní quality ta lè sọ pé cm àbí am pé central midfielder àbí attacking midfielder ó sì ní quality yẹn but kò sí nǹkan kan ju pé nǹkan tẹ bá lè ṣe ẹ lọ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ lèmi ṣe rí tabadẹ̀ ń sọ̀rọ̀ nípa ti red card team tó bá balance tó jẹ́ pé psychologically kò ní issue ó ní wọ́n lè gba red card against ẹ̀ ta lè sọ wípé yóò máa yọlẹ̀
0: bíru man city liverpool tó sáré yọlẹ̀
2: lójú bẹ́ẹ̀ni tá bá wọjọ́ àwọn àti man city irú red card yẹn ní time tó yẹ ẹni tó jẹ́ pé lára àwọn strong kiní ní attack man city ló gba red card chance dẹ̀ wà fún yín torí pé lẹ́yìn ìgbà yẹn wọ́n padà parí first half ẹ padà lọ relax kó tó wá di pé man city wọlé second half wọn go so èmi rò pé tó bá yẹ pé team tó balance ni ọwọ́ ìgbà tẹ́tí fi lè yan ọyọ tí first half parí yẹn kò sí nǹkan tó ní pé káwọn náà máa plan pé ok strategy wo ló kú báyìí
0: because
2: tán ti dín kan ẹni tó dẹ̀ dín rè kì í ṣe defender ọlọ́lá àwọn tó strong lọ́wọ́ wájú man city ni so lápọ̀dọ̀ ti tèmi kò jẹ́ kó yà mí lẹ́nu ìyẹn láì ìjẹta àbáná nígbà tán kojú Tottenham Hotspur tí wọ́n tún padà gbá draw lọ so lápọ̀dọ̀ ti tèmi tíìmù yẹn ò balance and then olùkọ́ ni iṣẹ́ olùkọ́ ni ò hàn lára each player lórí pápá.
5: Ní tó jẹ́ kápálá ilé-ẹ̀kejì gan tó ń fi àjọ yẹn ni mo rò pé Carlos Baliba tí wọ́n gbé wọlé tán yọ Telmans tó wájú pé Baliba Mainu sọ wá jẹ́ kí nǹkan yẹn tó tẹ́wọ́ wà wọlé ilé-ẹ̀kejì wọ́n ṣe dáadáa ju Tottenham Hotspur lọ wọ́n rí chance ju Tottenham Hotspur lọ wọ́n rí sọ́tàn tàjẹ́ ju Tottenham Hotspur lọ ṣùgbọ́n nǹkan yẹn bóyá bó ṣe ti wá dé sìn bóyá tó understanding yẹn bá dé láàrin àwọn
0: méjèèjì
5: bóyá súnmọ́ kí nǹkan
0: yẹn yàtọ̀ ẹjẹ́ sáré lójú ọjà tá a bá tójú ọjà dé ibi gẹ́gbẹ́ gásínà ọlọ́run lọ́mọ yọ gunners lọ́jọ́ yẹn n táwọn ìṣùgbọ́n ẹnìkan sọ̀rọ̀ tá sọ nípa ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù ó ti gbábọ́ọ̀lù fún ikọ̀ ti arsenal náà rí David Okari ó ní ìṣòro tí ikọ̀ arsenal ní lọ́wọ́ ẹ̀ Bukayo Saka ni ẹjẹ́ lójú ọjà àkádé ká wá tàn mọ́lẹ̀ sí nǹkan tó sọ yẹn torí ó ṣàlàyé ó pa àbí ọyọ àbìdùn rẹ̀ nípa Bukayo Saka kí ni tó wí ẹjẹ́ lójú ọjà àkádé ẹ kú kalẹ̀.
7: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. ó jẹ́ ẹ̀rí ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí Sanlam Alliance gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
8: Ìgbà yí dá, ó má tún, ọlá mi.
9: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ ti ẹni bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé bá lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ní àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ̀ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹ bá wọn ní gàlọ́ọ̀ yìí, èmi ló kàn láti dì mí lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀.

0: Flash 105.5 FM, the integrity station.
1: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ bá kọ́ bí.
2: Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: wala olonde ah mama di late omo kun yin bule die se bi odun ro si mi ni
1: se ye do mo se ye do mo ti ninju ni
0: o ti wa lo o ti wa tun lo leju
1: ani ikaye
0: egbe kiri wa
1: se ye do mo ti ninju ni
0: injury bo olohun ni je
1: ngbo se pa awon gbedu ti mo boss brain lo mo fi ti gbo
0: o fo kan bale
1: bo le ti o se ni ko injury
0: gbedu ti fun ni ni siresan ti fun ni ni ginger ila won gbedu yun
1: ngbo se ko tun ni tete wole sun lasiko ago ago kekeke lo mo wole bi ago kan bi ago meji
0: so tele mbo de
1: lo mo wole o ti lo feti ko ti oyo feti ko
0: so ba nagboro nigba temi ti mi e se desi
1: o ma fi nkan rin ti le mewa
0: e se desi
1: ti o ma rin o
0: awon desi na nje jina lowo e minister i meje jina
1: to si lo nje si abi
0: mi ologun mo nle
1: mo fo lohun so
0: yasin odun
1: o tun pe yasin lori iro ah angeli to kunre oju eda o tun pe yasin
0: ilo mi nle lowo yi ṣùgbọ́n mo kan so sori eyan mo wa ara re eyan o se ko mo wa ara re lawon aye mi wa so mo pe teyan ba le excellent lo ngba mi won a ma so pe distinction gbogbo e mara won ṣùgbọ́n to ba ri highest season town.
1: Thank you.
0: To ba je pe nigbomi na ti e ba wo pe
1: ko fairly use na lo ba ri.
0: Fairly use ko.
1: To ba wa tutu to ri fairly use.
0: E won fairly use.
1: Mo je yen le na.
0: Awon alije na kan be to je wi pe iyen le mo lagbara idi wa re de ni o.
1: Thank you.
0: Ti o ni di awon alije na to gaga ara to.
1: Kabiyesi.
0: Nibi ta awon anabi wa.
1: Si alije na ni keda ni.
0: O ni keda.
1: Mo follow so.
0: Isere ni gbe yen de be. Awon alije na kan be. Ha Allah Eledumare saje ara ni jana rewo
1: adupe
0: jari le ologo rewo
1: adupe
0: to ba je ipule na le yan gba wole ka sa ti wa le jana
1: mo fo lohun so
0: say you get it ka sa ti wa le jana
1: o le gbe ipule wole o lawon ti o ba gbe ipule aba won ti o ba gbo aferese awon olosa ni mo gba beun o ni oju ona lawon ti mo na mo to
0: sori ru yen
1: awon olosa ni mo gbe ipule
0: awon ibi wa tun je pe bo ba fe ro die yo so pe baba god sanu
1: baba god no dey bend you know the bend procedure you know the bend
0: baba god sanu gbe wa wa le ologo
1: ya wara ali
0: kuli oba ni fowo se loruko ti ah oda e ka san we greet you we greeted you we greeted greet greeter greetest abi
1: mo di kawon eyan mo po gbe ebo
0: ina mo so
1: greet greeter
0: greetest
1: mo twa siri ara re o mo di kawon eyan mo po gbe ebo
0: bo la wa se kini
1: so yoruba lero o so yoruba lero
0: bo la se kini sin
1: so yoruba lero o
0: oda egbe kini wa awa lokan ire kan wa ayojo kan gbogbo wa e kule e ka san mo lebun ti nfun yin dwe ni
1: a ni damo
0: amen
1: igba ta ba ri re ni o na laru e ni ẹ kú dédé àsìkò yìí ó níbi gbogbo tẹ ẹ ti ń láǹfààní àti mọ gbọ́ ìkànnì yìí splash 105.5 FM ìròyìn gbáǹkọ́gbè ńlá gbé wá kàyín mọ́ ṣọ́ọ̀bù agbẹ́kàyín mọ́nu mìkìrà agbẹ́kàyín mọ́nu mọ́rúwá agbẹ́kàyín mọ́ lẹ́pọ̀ ilé ìtajà àgbàlódé tẹ ẹ ti ń gbọ́ wá lásìkò yìí agbẹ́kàyín mọ́ ibi kọ́rídọ̀ tẹ ẹ wà agbẹ́kàyín mọ́ bíi bá ibi láùjì ibi tẹ ẹ ti ń lo dáúlà àbí ibi kíbi tẹ ẹ bá wà bí lórí àga àgbántara tẹ ẹsẹ̀ ngẹ̀rẹ̀ sí níbikíbi bóyá lórí fóònù lẹ ti ń wà lórí facebook àbí ẹkàn tán rédíò ẹ ti yẹ pèsè bọtí abẹ́ ń gbọ́ nínú mọ́tò abẹ́ ẹkàn gbé rédíò kọ́bì kan lórí àpótí ẹ̀yìn rọra ń dáná nínú kísìnì ibikíbi yòówù tí ọba àjẹ́ gbáǹkọ́ gbé ìròyìn yìí ló ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tibitire ládálé ayé o oríṣiríṣi làwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú ayé tí làlúrí ọba wa dọ́dọ̀ yín kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ o ẹ mọ̀ dúpẹ́ fọlọ́run ni kẹ́ ẹ lè bá mọ dúpẹ́ fọlọ́run ìlàsẹ̀ múrò yìí wá fún yín o pàápàá jùlọ àwọn tí ìwẹ̀ bá tó wá ṣẹlẹ̀ sí à ń fàsìkò yìí sọ fún yín wípé ojú tó rí ibi tí ò fọ́ ire ní dúró de tó bá ṣe pé kankan yìí nínú àwọn ìròyìn gbáǹkọ́ gbé tá a fẹ́ kà lásìkò yìí lágbà lọ́wọ́ elédùà ìròyìn eré lókù tá a kà ń pa yín ọ̀rọ̀ jáde àṣẹ wòlíì fò mọ́ lọ́rùn ẹ̀rí lókù bọ́lọ́n bá ti gbádùn ayé ẹgbẹ́ àǹpa ọ̀pẹ wa ẹ lọ́n bèrè dọ́bù yìí ẹgbẹ́ fáwọn síkírítì ẹgbẹ́ fáwọn síkírítì wọ́n fi jíṣẹ́ abiodun adéwọlé farabalẹ̀
0: ẹ bèrè àwọn atọ́kùn
1: gbàǹkọ́ bèrè. Ṣé o fẹ́ mọ fámi lóyún ni? Ṣé mi mo ṣàdúrà? Ṣé o mọ gborí ẹ̀tọ́ mi?
0: Ṣé ìwọ nìkan ló fẹ́ jèrè àdúrà?
1: O wá fẹ́ lọ mi lọ́wọ́ gbà. O tẹ̀jú
0: ló gbèdé lọ. Mọ̀gbẹ́nu mi fún.
1: Nígbà tí ẹ bá gbèdé, ó wà ní kí n jí omú kan bẹ̀ nínú àwọn nǹkan tó bá dìsìn máa ń fa yín wà lóyún amú kan tó bá wúwo.
0: Èyí
1: àjọ jẹ́ ilopo yen mo npe mi awon te to da mo lataye ijo to ti pe won mo npe mi ni o baba fawasi e le nbe un e ku kale
0: okay omo yi da gbe kini wa o tu gbe lo ni
1: o ti gbe lo o ti gbe lo toro ti mo po o tu le mo wonu awon chapter mi ba un
0: inu emi ni be yen wa
1: mo fo lo nso
0: okay eja fun yin lawon ogere ori iroyin gba nkan gbi
1: igbo lo ti e ti ndina kipe o to dun tori ti ko ba fi le dun to ba bo lenu gugu nton se
0: ise re na ni nbe lo mi te
1: ati wojo bo orun re o le o
0: ise re pada
1: ati wojo bo orun re o le o yo le fun olohun yo le fun mo gan lati defend e ti mo ba fe defend e o ka oluwa mi oro ko mi lenu in le defend ani ikaye in ko mi lenu
0: awon to da mi mo to to mo mi to dada won mo pe ile ologo mo
1: yo mo ko mo le lati defend e
0: iroyin mi ile ologo ni leke
1: ya muroyin
0: okay eja fun yin ni awon ogere ori e gege bo ti jesa sonso ori e e sa ti mo pe yo ni sasonso ori e sasonso ori iroyin gba nkan gbi futo san ire gege bi ati gbo wi pe ile ise omo ologo ojo ofurufu won dana ya awon iko agbesun mami ati buba bi ti o farapamo si o won si han mejo ninu won won han won le mo won se won tete won ran won sorun arimabo ni ipinle ti bonu lalanfani ati gbo pe sele gba nkan gbi na sele omo to ba ni yawo ni sun bi adun o ati roorun ti e na sun debi ti o ba won lo pilo yo nipon pupo pupo
1: o ye ma lo sori Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan e drop comment e like ke tun share eyan meji to ba share daada ti suga ja nigba ta ba fife pari eto a kede oko yan meji ti an ba share daada e message wa a si bo card fun yin bolo n tin be temi e wa o ya o e te mo lo be bye bye Splash FM 105.5 Ibadan e drop comment e like ke tun share nkan mete tata wi ni ese o e drop comment e like ke tun share ke ti ko kan share la se like comment o
0: ba
1: be comment like like
0: comment comment re go to do le to
1: to
0: o gba pass mark o
1: adupe awon awon jega bi inu e to ba ti table ti you say your cancel bo eni o le cancel bo o
0: to ba ti share e dada si
1: eyo
0: wa tun lori comment to dojo
1: lababe o si e sure for like na adupe oya o iroyin ele ni pariwo popo ode mu o ode gbogbo ni to le ojo kan ni to lohun o kete ti boru mo awon madigun jale ewele bi meta ni ipele oyo ni ile ibadan in lowo ti te won ise ni won wo paiko po lo ti je ki lo sele ga pa bolo ti sele nbadan
0: awon
1: mole e mo they go hear the news ni no bi me go explain they go
0: no awon na ni
1: okay
0: you go explain tire
1: abi ori nkan ba
0: ori lo be te garu owo bi asin national tata
1: ah ni da mo
0: go explain tire
1: oga
0: okay e je lo o si akata iroyin mi to tun pada sele ni ipele ti plus 2 won ni awon iko adaranje kan ti won je afurasi adaranje won ma ti ba oko e fokan won ma ti ba je ni ipinle ti plateau kilo bi won nu ti won fi wa gbe na pari sapa be lati dagba nkan gbe sile o lagbara pupo pupo ama o asogbo kan na ni ati gbe mi lenu won bayi leyin ti won ni owo pada ti awon afurasi meta ototo lori isele gba nkan gbe to sele ni ipinle ti edo yi latari bi an ti gbe ni asogbo forest guards ba ti gbe mi won ni ipinle na in ta won na ri lobe chan fi garu owo trouble won salaye
1: so si wa ninu ipo agunbaje re na ni o ti tin
0: so mo pe is a trouble
1: o ti tin di abi
0: it cause trouble
1: so
0: trouble
1: o le repent la le o si lo le dobo
0: to ba ti cause trouble mo
1: abanide ti akobaje ide olugbo kin cause trouble
0: ba to ba ti sin cause trouble
1: ide olugbo kin cause trouble
0: je ni pe awon irin ti wa na fe mo rin o n ba de siri
1: agunbaje olodo olodo agunbaje olodo enu lasẹ lodo agunbaje o sori abomu in pada fi se single
0: ah yadare fo kan bale afi to ba ka iroyin loku
1: in pada fi se single
0: yadare bo stop
1: ah ni damu
0: amen
1: iroyin leyi ni mo ri lati nu iwe iroyin daily post to jade fun ti aro yi ti n pariwo wipe afẹfẹ to wole to kaso n yara tẹni to wo ti e sorun o mo safira ni won pe awon afurasi ewele bandi bandi won mo ti se kupa ode ibile kan nipinle plateau e mo gbọ labari e ngba ta ba daarin gbogun royin gba nko gbe
0: akori mi leleyi to pada jade ipinle ti edo na lati pada lanfani ati ri o bi won ti ni ina ma rara sose to si joyso meje ototo ni ipinle ti edo lati lanfani ati riroyin gbankogbi na bo ti bale bage
1: o da na iwe royin the nation in lo gboroyin eleyi tin pe bo ba laya lati sika to ba ti reti iku to pa awon omo wobe iko iku beri kagi ti iswap to ba ti reti iku to pa won ko ya mo su to won pe eyin okete ti boru mo awon omo iswap lowo bi me dogbon won ni won ya wutu wonna ni iroyin eleyi a so pe aya mutu awon omo iswap e ma gbo labare nigba ta ba darin gugu didesan lo gberoyin fun ti osan yi
0: awon iko aforasi agbesumami nantoni ati gbemi leno awon ko vigilante kan ni ipinle ti plateau loro ba di gbankogbe olagbara pupo pupo kolohun ko ma sanu fun wa be na latun lanfani ati gbo iroyin eleyi o bo ti bale iroyin eleyi na so wipe ki lo le sele bawo lo ti se le je aisile olongbo ni ile fe ma delay tugute o amo logbo gan o ti erin jina lowo yi na ko ya won awon ko agbeban sadede ini adi oju ona ma sose ni ipinle ti zamfara ki lo nbi won nu ki lo sele tawon agbeban o ti won fi di oju ona ma sose ni ipinle ti zamfara ọ̀rọ̀ di gbankogbe alagbara púpọ̀ púpọ̀
1: àwọn ìròyìn eléyìí ní ẹlẹ́pọ̀ bíi breadwinner bèjì nínú ìwé ìròyìn the punch tó jáde fún ti òrọ̀ yìí o lẹ́yìn tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìtajà là ń wá lọ elédùà mọ̀mọ̀jẹ́ àpàdé ti ọjẹ́ wá o wọ́n pé ọkùnrin ọlọ́kadà kan ní ẹ̀mọ̀ ti gbébọn fún ló sì jẹ́ pé ọlọ́run ní nítòsí ilé ẹ̀kọ́ Yabatech ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó àwọn èèyàn bá ń pariwo ìbò sí ará àdúgbò ẹ̀yin tẹ́ ẹ pọmọ ẹyẹ tẹ́ ẹ jí ó dàgbà oró ńlá lẹ dáa bó o ló ti jẹjẹ ẹ mọ gbọ́ làbáre ìròyìn ẹlẹ́ẹ̀kejì jẹ́jọ lẹ̀pọ̀ yìí ìní ṣàlàyé ọ̀rọ̀ wípé à ń jáde lọ lónìí Elédùmarè jíjáde wa ká mọ́ pàdé àgbákò wọn pé ẹnìkan ó fara ṣèṣe yánnayànna nígbà tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó lọ rèé kó sí abẹ́ ọkọ̀ àjàgbé lọ̀rọ̀ bá di gororororo wòs làwọn èèyàn ń pariwo ìpínlẹ̀ abiyamọ ajé o ẹ sáré sí wọn ká tó bojú wò bojú rí ẹnìkan ti fara ṣèṣe yánnayànna ẹ mọ gbọ́ làbárí gbogbo ẹ ìròyìn ọ̀hún òṣùpá bomi lójú rètí rètí o.
0: Edumare kó máa ṣọ́ ni kó sì máa ṣàánú fún wa bá tiẹ̀ padà lọ sójú ọjà báyìí ẹ tún gbà kò rí gbankọgbe eléyìí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ní ilé kan tí ọjọ́ orí rẹ̀ ti tó ọgọ́ta ọdún 60-year-old building bó ti fẹ̀gbẹ́ lélẹ̀ bí ìṣẹ̀lẹ̀ náà sì ti ṣe ṣẹlẹ̀ níjọba ti sáré lọ láti ìpínlẹ̀ rivers láti lọ kí wọ́n sì dí ojú gbogbo ibi tí ìṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀ kó mọ̀ bá a tún náà yẹ sáwọn apá bòmí àbí tí ó tún padà bí gbankọgbì alágbára mi o nílùú Paracourt.
1: Kọ́lọ̀ ó ṣàánú ẹ ni àwọn ìròyìn eléyìí lọ́nà ẹ̀ mọ̀ tó lẹ̀pọ̀ eléyìí tí mo rí látinú ìwé ìròyìn the punch tó jáde fún ti òní lẹ́yìn tí àkọ́kọ́ rẹ̀ ń ṣàlàyé pé ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan báyìí ni ti olóhùn wọn pé ọwọ́ ti tẹ àwọn ọmọ bàṣẹ̀jẹ́ ọmọ wóbè òkínákìnàkíná atojú ẹlẹ́dìẹ kì í jẹ́ pé wọ́n mọ̀ ba dúkìá àjọba jẹ́ ní ìpínlẹ̀ Jigawa wọn kó wọn ti ráwọn mọ́sẹ́kùn o ní à ń pariwo ẹmọ́yìnbẹ kú wa ni wọ́n sáà ti kó wọn nípínlẹ̀ Jigawa ẹ mọ̀ gbọ́ làbáre àwọn méjèèjì ìròyìn eléyìí tí mo pín ẹjọ́ lẹ̀pọ̀ yìí ìní ṣàlàyé ọ̀rọ̀ wípé ọlọ́mọ̀ wàá gba ni o dànìdànì kì í báni lágbàlagbà kékeré ní ti bá ní lọ wọn pé ìyá àgbàlagbà kan ẹni ọdún 83 àbàtẹ̀ 83-year-old woman ìní ẹ mọ̀ pé ọwọ́ tẹ wípé ń ṣe fàyàwó oògùn olóró kábíyèsí Elédùmarè ìròyìn ẹni sọ pé grandma why I dey do am for this thing ni grandma náà sọ pé I no know wetin I dey happen make God forgive me ọlọ́run mọ̀ ṣàánú ẹni o grandma eléyìí tẹ ẹ dẹ́wò yìí ẹ sì pàdé ọlọ́run àbí ńgbà tẹ ẹ bá yá mútu ẹ sì pàdé ọlọ́run kí lẹ́wà lọ́rẹ́ mọ́ wí fọ́lọ́run pé ó sun yín débi kẹ́ ẹ mọ́ gbé egbògi olóró ọlọ́run mọ̀ ṣàánú ẹni o ìyá ẹni ọdún 83 83 years kábíyèsí Elédùmarè ẹ mọ̀ gbọ́ gbankọgbì oníròyìn náà o.
0: ẹ jẹ́ fi ìyẹn ká lọ sí ẹ̀kẹ́tẹ̀ ẹ̀ka ìpolówó ọjà ní kété tá a bá darí padà dé láti ẹ̀ka ìpolówó ọjà àárín gangan gbankọgbì náà lẹ́tún ti padà bá wa ẹ kú kalẹ̀.
1: ó yá ọwọ́ rẹ àmúlélẹ̀.
2: ebi ń pa kà á sí nǹkan sí mi la.
3: ẹ káàbọ̀ ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
2: ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi Golden Penny Noodles lo le se
4: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun Golden Penny Noodles
2: o se won oko mi e mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi
3: iya to ya yi to si mo tojo omo ni
4: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni to si re bayi
5: eyin eyan mi e kaabo si ikani ni loni won ma safihan bi mo se man pe lo golden mona ladun to kun fun miliki
6: pe o
5: ma koko da golden mommy sinu abo leyin na lo bo mi to lo woro si ma wa ro po be ni ke won ma wo bi yo se johun aje gbadun to lopo miliki asara lore ni ni
6: duro na nigba wo lo fi miliki sinu re
5: golden one 3-in-1 meta loko ni mo lo mi o ni lo ati tun fi miliki si mo
7: iya mi o ma dun kan ni
8: golden one 3-in-1 je yi ti miliki aladun ba wa era fun mo le bi yin loni golden one so gugu eyan di
9: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. Or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
10: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo,

0: Your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí òfẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí number 1A, Ọba Akran Avenue, Ìkẹjà, nílùú Èkó. Pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria. West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga. Kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
0: Flash FM 105.5.
4: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà gbáǹkọ́ gbìròyìn lẹ́ ń gbọ́ lórí ìkànnì Splash 105.5 FM Ìbàdàn. Ẹ máa drop comment, ẹ máa like, ẹ máa share lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn. Èèyàn méjì tó bá ṣíṣe àyè dáadáa á bó káàdì fún yìn nígbà tí ètò bá fi débi kún kò dún. Gbọ́ mi dáadáa jámàsì lórí TikTok kò ní bàjẹ́ o. Ìròyìn eléyìí tí mo rí yìí ni mo rí látinú ìwé ìròyìn Daily Post léyìí tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan ni tolóhùn. Mo ń padà bọ̀ nínú ìwé ìròyìn ti The Nation tó gbé ìròyìn tàwọn iṣuàpù ẹdí kọ́kọ́ mọ́lẹ̀ iná wọn pé àwọn afurasí bandi eléwèlè ìní ẹ pé wọ́n ti ṣekú pa ọdẹ ìbílẹ̀ kan tẹ́ pó jẹ́ ẹni ọdún 28 years tẹ́ pó kọ rẹ̀ ní Goyok Jamok ní ibì kan tí wọ́n ń pè ní abúlé Magimba ní ìjọba ìbílẹ̀ Bokosi ní ìpínlẹ̀ Plateau. Ìròyìn tí mò ń ka yìí ló ṣàlàyé wípé àwọn elétò ààbò Zagazola Makama ni wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ alágbára náà ni ló fà á tí àwọn elétò ààbò tí wọ́n ń pè ní Operation Enduring Peace OPEP OPEP ìyẹn bá gbéra pápápá wípé àwọn ti gbọ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní agbègbè Bokosi ni bá gbéra ó dibẹ̀ ní ẹ lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nígbà tí àwọn elétò ààbò yìí débẹ̀ wọ́n ní ṣe ni wọ́n kan òkú Jamoki tó ti kú dàálẹ̀ Kábíyèsí Lẹ́dùmarè. Wọ́n ní àwọn kan jẹ́gbọ́n afurasí bandi eléwèlè yìí bí wọ́n ṣe fojú gbọ́n ni àwọn elétò ààbò tí wọ́n sì gàba dé báyìí bí wọ́n ṣe gbé rọ́nu. Wọ́n ní wọ́n na pápábọ̀ ni wọ́n bá ń sá lọ. Wọ́n ní wọn ò lè dúró torí mọ̀ pé tí wọ́n bá fi lè dúró gbogbo àwọn làwọn yà á mútù. Wọ́n ní wọ́n bá gbérọ́ ni wọ́n bá fi òkú ẹni tí wọ́n pa ọ̀hún ni wọ́n fi ilẹ̀. Wọ́n ní lásìkò tí a fi ń kóròyìn yìí jọ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kò tí ì sí nípa bí kinní ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan tó ṣokùnfà kú arákùnrin tí à ń wí yìí àti àwọn èèyàn tí wọ́n pa gangan pé bó olóko wọn ti jẹ́ ará abo ni wọ́n. Wọ́n ní wọ́n sì ń ṣèwádìí lọ́wọ́ láti lè máa àlàyé lẹ́kùn kẹ́kẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Eléyìí tí mo pín ẹjọ́lẹ̀pọ̀ yìí ni mo rí látinú ìwé ìròyìn The Nation léyìí tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ọmọ ológun Operation Adinkai ìyẹn pé ọwọ́ wọn dẹ o ni ẹ ti mú àwọn kanranjẹ́gbọ̀n alákatakí tí ẹ̀sìn bíi 25 àbàtẹ 25 ọmọ ẹgbẹ́ iṣuàpù ìyẹn pé wọ́n ti mú wọn balẹ̀ o torí wípé kanranjẹ́gbọ̀n ni wọ́n ó ti pẹ́ tí ẹ ti ń dààmú ìpínlẹ̀ Borno. Wọ́n ní agbègbè ibì kan tí wọ́n ń pè ní Kukawa Town ibẹ̀ ni ẹ pé ọwọ́ ti tẹ àwọn ará bí yìí tí ẹ sì já fáàbù. Àwọn bíi 25 wọn náà ni wọn ti ya mutu. Ìròyìn tí mò ń ka yìí ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí ṣe ọ̀gá àgbà lẹ́ka ìbáràlú sọ̀rọ̀ nílé iṣẹ́ ọmọ ológun Major General Michael Onoja ni ló kéde ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde tó fi ta àkàlàsì. Wọ́n pe ìgbésẹ̀ àwọn ọmọ ológun yìí ìyẹn pé ó tó bíi wákàtí kan tí ròbọ́n fi ń dún pápá gbólà gbà láàrin àwọn ọmọ ológun àti àwọn kanranjẹ́gbọ̀n iṣuàpù yìí. Wọ́n pé àwọn ọmọ ogun ojú òfurufú ìyún Nigerian Air Force àwọn náà bá tún darapọ̀ mọ́ pé kò ní sí ẹyin nìkan mọ ìyá mi mọfọ ojú ti ọrẹ mi ojú òtí mi ó ń tọ̀ wọn olójú ti ni àwọn ológun ojú òfurufú lẹ́nà bá kún àwọn pèsè adínkáì lọ́wọ́ pé ẹ̀yẹ máa kò bò wọ́n láti ìsàlẹ̀ àwọn máa kò bò wọ́n látòkè ó di pàpà gbólà gbagba gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bí àwọn fíìmù tí a ní ìkàyé mọ́ wò wọ́n pé kíní ọ̀hún ó ní agbára pọ̀ ó lè kú àfi bí ìjọ rẹ̀ wọ́n ní bí wákàtí kan ní wọ́n fi jọ ń ṣe kíní máa fà á já láàrin àwọn ọmọ ológun àti àwọn iswap àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ọmọ ẹgbẹ́ iswap ní ẹja fáàbù wọ́nà ní 25 ó ti ya mú tu ọ̀nẹ́jà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé tẹ̀rí àwọn gba ìbọn alágbára AK-47 bí mẹ́fà àwọn ìbọn kan náà tó ń bẹ tẹ́ ń pè ní magazine ìbọn magazines bí mẹ́wàá ìní tún gbà lọ́wọ́ àwọn arábí wọ́n ní àwọn ọta àbọn tí ń lọ bí 77 àbàtẹ̀ 798 ọta àbọn english mọ́ gbọ́ ìbò lẹ́nu mi mọ́ gbọ́ àkóyí túrí tí fàlàfàlà àkóyí túrí tí fàlàfàlà wọ́n náà ni professor túrí tí ẹ̀yìn wọ́n pé àwọn ọta àbọn bí 77 àbàtẹ̀ 798-97 ìní ọta àbọn tí ẹ pé wọ́n gbà ó àti oríṣiríṣi àwọn nǹkan ìjọ olóró tó lè búgbàmù ìní ẹ gbà lọ́wọ́ àwọn arábí lóríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ pátá ń làwọn ọmọ ológun ti gbà lọ́wọ́ wọn pé ẹ̀yin ẹ̀ ní dúró ọmọ tó níyà àwọn ò ní sùn ni ó náà ò ní fojú bárùn ẹ lọ yẹ gba báláǹsì ìròyìn o ìwé ìròyìn the nation ń ló gbé òkété bọ́rù máwọn ọmọ ẹgbẹ́ iswap lọ́wọ́ nípínlẹ̀ bọ̀nú bíi 75 wọn ni wọ́n yá mú tù látọwọ́ àwọn ọmọ ológun operation adinkai o.
5: ok ẹjọ́ wo ìṣẹ̀lẹ̀ míì tí ó tún padà bí gbàǹkọ̀gbì alágbára o nígbà tí àkọlẹ̀ ń ṣàfihàn rẹ̀ wípé àwọn ikọ̀ afurasí ajínigbé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni a ti ṣalábàápàdé ikú òjijì tó jẹ́ ẹ̀mí wọn gbà pàtì lásìkò ìgbà tí ìró ìbọn bẹ̀rẹ̀ sí ní ró láàrin wọn àti àwọn ikọ̀ asọ́gbó kan o tó yẹ mọ́ àwọn ògbójú ọ̀dẹ tó mọ orúkọ tí inú igbó jẹ́ lásìkò tàkpọ́rọ̀ gan ìbọn tó wáyé láàrin wọn pẹ̀lú ìgbìyànjú tí àwọn asọ́gbó àti àwọn ọdẹ tí wọ́n ń sà láti dóòlà àwọn tí wọ́n mú sí ìgbèkùn ní ìgara níjọba ìbílẹ̀ ti àkókò ẹdó ìyẹn ní ìpínlẹ̀ ti ẹdó o ìròyìn ṣàfihàn rẹ̀ wípé wọ́n dóòlà àwọn èèyàn tí wọ́n mú sí ìgbèkùn táwọn ikọ̀ ajínigbé yìí tí wọ́n mú sí ìgbèkùn lásìkò ìgbà táwọn iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ kódà department of state service DSS pẹ̀lú àwọn ìròyìn kan tó jingiri tí wọ́n fún àwọn láti pàṣẹ àwọn àgbẹ̀ tí wọ́n rí gbà látọ̀dọ̀ àwọn àgbẹ̀ ń gbé ẹ̀rí bíi báyìí ààyè báyìí bíi báyìí nǹkan báyìí ń lọ ńbẹ̀ pẹ̀lú ẹ̀ náà orúkọ àwọn tí wọ́n mọ orúkọ tínú gbó jẹ́ wọ́n kún wọn lọ́wọ́ lápá bẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó ń fìdí múlẹ̀ tí wọ́n sì ń gbọ̀ wọ́n ṣàlàyé wípé ìgbìyànjú wáyé láti pàṣẹ àwọn ikọ̀ elétò ààbò wọ̀nyí kódà lẹ́yìn tí wọ́n ní àwọn ikọ̀ ajínigbé òun wọ́n máwọn èèyàn kan sí ìgbèkùn wọ́n yabonú ibi tí wọ́n wà wọ́n sì padà sán wọn lọ́rùn àrèmábọ̀ wọ́n fún wọn ní tíkẹ́ẹ̀tì ọ̀run àrèmábọ̀ pẹ̀lú ìgbìyànjú
4: tí wọ́n fi wọ́n fún àbí regular ṣé vip àbí regular.
5: regular ni regular ni kí làwọn ilé ìfẹ́ fi vip ṣe.
4: torí platinum náà wà o.
5: irọ́ kì í ṣe
4: gold nǹkan.
5: regular làwọn ilé.
4: àní dààmú.
5: regular bajina tù.
4: ṣé kí n mú nǹkan kan.
5: mo sì.
4: ó yà o ìròyìn eléyìí tí ọpọ́ sókà lọ́wọ́ mi ó ní mo rí láti inú ìwé ìròyìn the punch tó jáde fún ti àárọ̀ yìí léyìí tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ òṣùpá bomi lójú retirete wọ́n pé arákùnrin ọlọ́kadà kan tẹ́nikẹ́ni ò tí ì lè ṣèdámọ̀ ẹni pé wọ́n mọ̀ ṣe kó pa wọ́n pé àwọn èèyàn tí wọ́n fura sí bíi agbanipa bíi méjì kan ẹni pé wọ́n ṣe kó pa arákùnrin ọlọ́kadà náà nítòsí ìloro àbáwọlé tọ̀nẹ̀yìn nílé ẹ̀kọ́ yaba college of technology tí wọ́n ń pè ní yaba tech ti ń bẹ ní ìpínlẹ̀ èkó àkàlàṣe wọ́n pé àwọn oníròyìn ni ìròyìn dé tí gbọ́ wọn nínú èyí tí wọ́n pé ọkùnrin ọlọ́kadà ń gun ọ̀kadà rẹ̀ lọ ní àárọ̀ lásìkò ìgbà tí ìṣẹ̀lẹ̀ alágbára yìí ṣẹlẹ̀ ìní ẹ pé àwọn arábí yìí wọ́n ní ìṣe ni ẹ dàbú ẹ̀ mọ́lẹ̀ wọ́n ní àwọn èèyàn tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ pé ẹ dákun ẹ mọ́ dà á kọ wa o torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó gbẹgẹ́ ni wọ́n ní sẹ́ rí àwa wà ń bẹ̀ lásìkò ìgbà tí nǹkan ṣẹlẹ̀ bá a sì asáàlì ní information lọ́wọ́ sá ẹja ẹ sábà gbà báwọn torí pé lásìkò ìgbà náà arákùnrin ń gun ọ̀kadà lọ bí àwọn méjì yẹn bí wọ́n ṣe dàbú ẹ̀ mọ́lẹ̀ nu wọ́n kàn síná bolẹ̀ fún ni kó bá bi on ton bi o se je pe olorun nu won ni sugbe ma da ko awon o won pe awon eleto abo oni won salaye oro wi pe awon ti gbe igbesi alagbara lati se wadi isele to sele na pe bo lo se je awon wo ni won lo re pa olokada ni to si ile eko yabatek ti nbe ni ipinle eko ki lo se fun won ki lo ra ngba won kini ejo fapo abi ki lo le fa isele yi gan won ni sugbon nigbati asiko ti won fi mo koro yi jo won pe won ti gbe oku arakunrin ohun won ti lo re se lojo si bi te mo si oku lojo si o alukoro fun ile ise olopa ipinle eko abi mbola adebisi ni lo salaye oro wi pe ohun o mo ti ni information po lasiko igbati isele yi sele oni sugbon e be se wa npe mi yeyan oyin eni suru e je kin find out tin sele na ma get back se info in update bi a se lebo won ni sugbon nigba ti won fi mo koroyin ijo fi sowo si awon ti o tebode won ni alukoro ko ti ifisi pada titi di asiko ti en fi koroyin ijo e lo le gba balance e ninu iwe oyin the punch to jade fun ti oni yo
5: e je de ka polowo oja lohun ni kete ti a ba tun de pada lati bi polowo oja a tun bujo se ti gbo yin na ni banko gberoyin
6: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
7: Look, Mom, I'm getting better every day.
8: You sure are. I am so proud.
6: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: This is my favorite.
6: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
9: You.
10: Yes.
9: You would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait?

0: Akin yin kaabo pada.
1: Mo pase fun o, mo pase fun o ya ma karoyin. Mo pase fun o.
0: Ngba ti nti loko mi. Ngba ti loko mi.
1: Dadu mo
0: pase o.
1: Mo po yari ni.
0: E wo, tinu ba bibi ma si ka iroyin o.
1: Mo ro po to ba su o.
0: Tinu ba bibi dele dele ma wa ka iroyin yen.
1: Tinu ba bi o so po ka ni. Emi mo pase fun popo karoyin.
0: Emi o ka ni.
1: As pe bi mo se lase lori aye e mo pase. Authority ti mo ni lori aye e mo pase fun o. O ya ka iroyin. I use my authority on your life.
0: Oya eja wole kale. Sinu awon iroyin loloko ojo kan pelu itesiwaju. Eleyi to pada bi gba nko gbe iroyin. O ri isele ile to sele yi kolom to tun la wa lori e
1: ami o
0: ijoba won ni ipinle ti Rivers ona na ti gbe igbese papapa leyin ti won woye wi pe ile kan ti won lo ti duro fun bi ogota odun 60 years nilu Port papa julo ni township area leyin ti won ri wi pe ile na o ti yegere to si pada se awon eyan bi merin kan to pada se won lese gege bi apa kan ni bi ile alaja meji na ti won ni o wa ni number 18 club road ti won ni odede fe ma feyin ngba ti o si feyin na re afara agbara kan lara re o yalule yalule re na si re o pada se awon eyan merin kan o pada se won lese ki gbanko gbe o ma ba wa to le koja ala lori isele gbankogbi to ti koko sele lati han awon eyan bi merin kan to se won lese ijoba tete gbe igbese won ya tete yi a ibi ile na won tete yi mu nkan won yi po won yi ka si apa bi ti isele na ti sele ko ma ba wa pada di nti yo pada bi gbankogbi alagbara ko to di wi pe won gbe igbese papapa lori re leyin ti won ni isele yi to koko waye ile ise tori si oro idagbasoke iya agbegbe ni ipinle ti Rivers ati atolu gbogbo o ti pase wipe to gbogbo awon ti won fi inu le na tan fi nse bugbe e tete ko asa yin kuro nbe bayi pelu iboro bojo wipe odidi ile ngan o le pada yalule lekan na won ni akowe si ile ise tori si idagbasoke agbegbe Isabella Ibim o fidi igbese yi o fi mule pelu ase ti won ni commissioner na gan to pa koju ma ri bi o gbogbo ara in le yan musa logun e abara kan ninu ile alaja meji ti won le o ti to ogota odun ti ti duro o dere ya o ko fo o ma ba wa firu na gba ki gba nko gbe o ma ba wa tun fe yin ke si won tete ya ni ka won olugbe nbe ki won ka sa won o nigba ti ijoba ti won o gbe igbese lori ile na
1: iroyin sakara yi bi bredi sakara ti mo to ponu agolo
0: o ti pe na sakara ti pe
1: oni mo ri yi ninu iwe iroyin the punch to wa lowo mi fun ti akoko yo leyi ti salaye oro wi pe isele alagbara kan sele ni ipinle eko ninu eyi je pe enikan fara sese yana yana ni bi isele jambo oko to waye to ni se pelu oko ayokele Toyota Camry ati oko akeru kan je pe o sele ni oju opopona Lagos State University si Ibarudu won ni oju aje Monday loni ode gangan oni isele alagbara yi in lo sele o laaro yi akalase won pe awon ajo ti mojuto ipokegbodu oko lodu popo eka ti ipinle Eko Lagos State Traffic Management Authority won pe awon ni won fi isele yi lede ni oju opo takun agbaye X tamo si Twitter tele ninu eyi ti e ti n salaye wipe isele na sele nitosi ibi kan ti won pe ni Pinafort filling station in Ward First Gate won pe ibe ni isele alagbara ohun in lo ti sele akalase awon ajo lasma oni won salaye oro wipe se ri isele ikolu yi ti e pe o waye yin o ijamba oko na ni pe o sele latari pe oko to so idanu renu won pe brake failure in lo fa ti clash ohun in ti o fi waye o je pe oko na o si lo re kobo oko oko akeru je pe o si lo re kobo won ni bo se kobo bayi leni ti nbe ninu oko Toyota Camry lo ba din ti ngbe digbadigba ka bisi ledumare ko lohun ko dakun ko jo ko ba wa foniton lalaafia o ko ma je ki n to sele n ko ma je omo ne mi e awon ajo lasma ini esala yoro wi pe lasiko gba ti awon fi oro na sori X won pe awon ileto abo won ti wa ni agbegbe na lati mojuto lilo bibo oko láti bá rí dájú pé ọ̀fọ̀n kankan òfin ìnagbá o ìròyìn ẹlẹ́ẹ̀kejì tí mo pín ẹjọ́ lẹ̀pọ̀ wọ́n jọ tò pọ̀ bíi búrẹ́dì sákàrà nínú agolo nínú ìwé ìròyìn the punch òun náà ni mo ti rí eléyìí o ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ jigawa ni ọwọ́ wọn ti tẹ àwọn afurasí méjì tí wọ́n jẹ́ jàǹkóríkù òkínákìnàkíná àtòjú ẹlẹ́dìẹ kì í jẹ́ pé wọ́n mọ̀ bá dúkìá àjọba jẹ́ pàápàá jùlọ àwọn náà ojú pópó bíi kí wọ́n mọ káwáyà ní agbègbè ibì kan tí ń pè ní guaram ìjọba àbílẹ̀ guaram lẹ́yìn wọ́n pé apá abẹ̀ ìní ẹ pé wọ́n ti rá onítọ̀hún kò àti ẹlòmíì náà ní ibì kan tí ń pè ní ìjọba àbílẹ̀ aoyo local government area ní ìpínlẹ̀ tí a wíhun ìyún ìpínlẹ̀ jigawa kàkálàsì wọ́n pé àwọn èèyàn wọ̀nyí ìní ọwọ́ tẹ léyìí tí ẹ pé ẹni tí ṣe ẹyìn alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ jigawa ni ló fi àtẹ̀jáde ìbòde ní ìlú dutse tí í ṣe olúìlú ìpínlẹ̀ jigawa orúkọ alūkkóró náà a sì mọ jẹ́ sp shizu adam ni ló sọ̀rọ̀ ló kọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ jigawa o pé ọwọ́ àwọn ti tẹ àwọn èèyàn méjèèjì ọ̀hún adams ni ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe rí afurasí àkọ́kọ́ orúkọ tí a mọ̀ jẹ́ aminu musa ẹni ọdún 32 abatẹ 39 years old ni aminu musa tí wọ́n pé ọwọ́ tẹ̀ ẹ́ ní agbègbè ibì kan tí wọ́n pé òun jẹ́ ọmọ new guaram town agbègbè ibì kan tí wọ́n pè ní new guaram town ní ìjọba àbílẹ̀ guaram wọ́n pé ibi tó ti ṣe kékeré dàgbà tó ti mọ̀ ta kẹ̀kẹ́ lẹ́wọ̀ọ́ wọ́n pé ibẹ̀ ni ọwọ́ ti tẹ arákùnrin ọ̀hún níbi tí wọ́n pé ti ń tú kébù níbi ti street light ní ẹ bá tan tọ́ọ̀sì ọdẹ mú ọ tí ẹ bọ̀ ọbọ̀ bì í ní bá ń ṣẹ́jú pa kó nípẹ́ ẹ̀mọ́yìn ìbẹ̀ kó ni i beg i no shoot am i arrest me wọ́n ní ní ẹ bá kó angara rẹ̀ ní ẹ bá kó pé ìwọ nǹkan sí ọ lónìí gẹ́gẹ́ bí ìròyìn tí mò ń ká ṣe ṣàlàyé wọ́n ní alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó tún tẹ̀ wájú pé àwọn ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára tí yóò fìdí ẹ̀ múlẹ̀ gan pé hàn ó jọ wípé ìwọ ìkànnì jẹgbẹ́ ni ọ́ wọ́n nígbà tí wádìí ó sì ti fi hàn níbi tó nítumọ̀ àwọn bá taari ẹ̀ wọ́n bá sọ́ńgọ̀ ẹ̀ lọ síwájú ilé ẹjọ́ pé ìwọ ọlọ rèé jẹ́wà bí ẹ ṣe taari ẹ̀ lọ ilé ẹjọ́ nù wọ́n pé ó ti wà nílé ẹjọ́ báyìí o níbi tí ń jẹ́jọ́ lórí ẹ̀sùn pé ń ba dúkìá àjọba jẹ́ wọ́n pé kì í sóun nìkan o in a separate incident nínú ìṣẹ̀lẹ̀ míì wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá ni ẹ tún gba afíntóni wípé ní agbègbè ibì kan tí wọ́n ń pè ní ayan village abúlé ayan ní ìjọba àbílẹ̀ ayo wọ́n pé ọwọ́ tún tẹ nìkan ńbẹ̀ náà tí wọ́n pé kan jẹ́gbọ́n lòun náà òun náà mọ bàdúkìá jẹ́ wọ́n pé ó kọ tiẹ̀ ń jẹ́ láàmínú ṣàháìbù ẹni ọdún 36 àbàtẹ̀ 26 years ìní ọ̀pẹ̀ ó kọ ni wọ́n pé ọjọ́ orí tiẹ̀ wọ́n pé ní agbègbè ibì kan tí wọ́n ń pè ní gùmùsúwá abúlé gùmùsúwá ní ìjọba àbílẹ̀ kafin hausa local government wọ́n pé ibẹ̀ ní ọwọ́ ti tẹ òun tiẹ̀ wọ́n pé òun tiẹ̀ ń mọ̀ tú àwọn nǹkan tí ń bẹ nínú ẹ̀rọ amúnáwá ìyún transformer ń lòun mọ̀ vandalize tiẹ̀ ò rí pé ó lè tiẹ̀ tún gbàrà wọ̀ wọ́n ní àwọn transformer ẹ̀rọ amúnáwá ń lòun mọ̀ ṣe ní kánná ń búṣẹ́ yóò tú ní tùkùtù yóò sì bá gbogbo ń bẹnu ẹ̀jẹ̀ wọ́n pé àsìkò ìgbà tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tiẹ̀ tẹ òun pé àwọn ọmọ àdúgbò wọ́n ti fẹ́ fọ ní nǹkan lórí ó mọ ti ń pè ní pé àwọn ọmọ àdúgbò wọ́n fẹ́ lynch èèyàn wọ́n pé wọ́n ti fẹ́ lynch ẹ̀ àwọn la professor àwọn bí èbó bíi lynch bíi mọ́ọ̀bù kìí sábà tẹ́lẹ̀nu wọn pé àwọn ọmọ àdúgbò wọ́n ti fẹ́ lynch ẹ̀ wọ́n fẹ́ mọ́ọ̀bù ẹ̀ wọ́n ní ṣùgbọ́n ńgbà táwọn elétò àbò débẹ̀ ni ẹ pé yọ ẹ mẹ́sẹ̀ bá àwọn olódì sófin àpẹ́ ẹ bá pa fúnra yín ti yín bá yín nù àwọn elétò àbò bá sáré gbé ńlẹ̀ wọ́n sì gbé lọ ilé ìwòsàn pé ẹjá kọ́kọ́ tọ́jú rẹ̀ náà kó lè bá rí okun àtagbára jẹ́jọ́ wọ́n nítorí ìdí èyí ni ọlọ́kọ̀ bá gbé wọ́n bá gbé lọ sí ilé ìwòsàn bí tẹ ti ń tọ́jú ẹ̀ ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí nígbà tó náà bá tọ́jú tán yọ̀lọ̀ rèé mọ káwọ́ pọ̀yìn rojọ́ níwájú ilé ẹjọ́ o.
2: Olúwa Michael dé báyìí. Ó dé towó-towó.
1: Kábíyèsí.
2: Ó dé tọ́lá-tọ́lá.
1: Ó dé téèbó-téèbó.
2: Ó dé tíyì-tíyì.
1: Michael dákun ṣé o lè bá ń sọ igi lango ìbò kan tí a ní ìkàyè tí ọmọ rálẹ̀ mú.
2: Michael ò gbé ìbò tó mi.
1: Tí ọmọ rálẹ̀ mú jọ bá ń sọ igi lango ìbò kan.
2: Ṣé tọ́ba jẹ́ ká wọ kọ́fìtísàn. Kan má jẹ́ kí ìbò yọ
1: lẹ́nu. Ìjọba ń wá igi lango ìbò kan. Bá ń wá igi lango ìbò kan.
2: Mọ̀dà ló wo Michael.
1: Tí a ní ìkàyè ìbò sáré káàkiri.
3: Kíni ìtumọ̀ circumlocution.
2: Wọ́n pè dà mọ́ jẹjẹ. Àwọn professor làwọn bá ṣe. Àwọn the big prof.
1: mo ti rope ibo keke lo so bi ko so pe kini npe ni mesmerize bi mo pe sakom lo kun
2: so
1: right so ni ma ro
3: ma
2: ile ti ya
1: ah mo ti ko yun je lo simi o ti ah mo ti ko yun mo ti ko yun je lo simi yo mo yun
2: mo ti je lo simi ko lejo ije ta ko agbo ni abijo eh bo tutu tese gbe wa fun wa ni ibi lepo ni
1: ile sa competition abi ko lo ko sa
3: competition
1: ti mo yi o ni o ba so fun mere
3: ilepo ni wa je discount ni
2: ilepo ni ilepo ni nje be ta ba ti de be a so fun pe discount o
1: kini nje lato ni lo ta come location ni nickname we and eh kule ani fowo se aka sa come location eyan ara le adekunle ani fowo se e mo pe lani ikaye mo lato ni lo o aka sa come location nickname enu mo e ma wu be ki
2: fowo se lo ko mi
3: Michael to lo se eyin sa ti gba discount ti yin abi
1: emi o mo tin de discount mesmerize mo mo ebo tin temi se gbonu mesmerize
2: ibi n ba ti e mo tun mo discount tele n ba de be ni discount discount won ti mo tin mo fe
3: yan
1: ba si o e se lori Facebook eyin Olorun Femi omo niyi Peter o ko yin nikan ni irukere baba agba gbe wa o pe yin le si areju eyin lizi o ko to fi sowo si mi nu pe en to si aye daada olu Olorun Femi omo niyi Peter oya e drop message sinu inbox Splash FM page 105.5 Ibadan e send the message sinu inbox page yen ke de fi phone number yin ta ba yin send the chat card si e fi sibe ka lo ba yin send the bye e ma je ope baba tin dide ka sare sibe Abiodun Adewole lo ko mi Mr. Double ipade wadola lori iroyin ti fun tedo lago mesan aro titi gba na to so pe leyin Olorun iwo lo kan after God na you mo dan o won ko bo lo ni mo so pe leyin Olorun Olorun na tun ni e sa wa di scenario yi egbe o tori la professor to gori eto yi o mo so gilango ebo e ti gbo eyin sa come location mesmerize ewo tun ni e demoni
2: mo
1: ba n ko awon ebo
2: to wa ti professor wa so fun wa baba wa wole won ni ikan wa pe anti monogeographicational
1: anti monogeographicalization so gaja
3: eta
2: oje ke yi
1: o ta
2: je
1: ani kaye oya mu mi oloju suge wa lo class tutorial to nko tutorial to nko ja lo class mu mi oloju suge en lembe o e ku kale

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí. Ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
2: ní gbogbo ìgbà tó bára dátà.
1: Tẹnu lásánkọ̀.
2: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
1: Smart Cash látọ̀dọ̀ Airtel.
3: Want to subscribe to the Dangote Petroleum Refinery IPO? With MoneyPoint, it's easy. On your MoneyPoint app, simply log in, tap services, select investments, choose Dangote IPO, enter the number of shares you want, review your details, and confirm with your transaction PIN. No MoneyPoint app? No problem. Visit a MoneyPoint POS agent near you. Tell the agent you want to subscribe to the Dangote IPO. Provide your BVN and required account details. Choose your number of shares and collect your printed receipts. Shares are 525 naira each with a minimum of 10 shares at just 5250 naira. Subscribe before 13 October 2026 and read the prospectus before investing. Dangote People's IPO. Easier through MoneyPoint. Made for your progress.
4: Sọkalẹ̀ sínú Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for His Glory Evangelistic Ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn ṣe àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade. Ẹni tí Ọlọ́run yóò máa lò ní Evangelist Rob White ààrẹ fún for His Glory Evangelistic Ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wale Oke, Bishop TV Adelakun, Reverend Dr. Elijah Ogundiya, Reverend Samson Ajetomobi, àwọn olórin ẹ̀mí ni Lillian Inej Esther Igbẹ́tẹ̀lé pẹ̀lú mi Deborah Voice Ọlọ́run àtàwọn The Dentons. Ọjọ́rú Wednesday ọjọ́ kẹrin ti di ọjọ́ Sunday ọjọ́ kẹjọ oṣù kọkànlá ló máa wáyé ní Ọbáfẹ́mi Awolowo Stadium Ìbàdàn.
5: Láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́.
4: Ọkọ̀ ọ̀fẹ́ tó máa gbáwọn èèyàn débẹ̀ wà. Oúnjẹ ọ̀fẹ́, ìlera ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803 579 4064. Jésù lolúwa.

0: after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ire gbá, oṣù rí ire gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ni tó fi bí kò ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́wé ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládilú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó lọ́sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gémi bọ̀d ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmí lọ ní àtúntún. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀. Káàṣìẹ̀.
4: Pẹ̀lú Show the Light, ń bẹ ní Salvation Army Road, ìmọ́lẹ̀ dé. Show the Light, àwọn olùdílù wà lágbàtà. AIA Inverters, Batteries and Panels, Velocity Inverters and Batteries, àwọn tún lálágbàtà. Chinko and Long High Quality Solar Panels. Bákan náà lẹ́tùn lórí gbogbo àwọn olùdílù.

0: Iṣẹ́fẹ́ Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjó. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
6: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
7: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
8: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
9: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
10: Ìwọ náà kò ojúmọ́.
9: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
10: O dáná, sọ ká gbọ́.
9: Àbí.
8: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
11: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
12: Sit up, supreme noodles.
11: Supreme noodles.

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC Bòǹdẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrachem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: We play only the hits.

Nàìjíríà tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò Ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn. Ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye owó oṣù tó ti

0: ẹka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásánkọ
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: Hello, Superstars!
4: Are you ready for the smartest showdown of the year?
3: Kellogg's Superstars Quiz Show is back for Season 5,
4: where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg's Superstar? The countdown begins. Don't miss our single moment.
5: Roro wa o.
6: Ẹjẹ fun mi ni laji go.
5: Arabinrin, e si ra aburo ororo ni. Ohun ti o mo to wa ninu e. Ni temi o, ororo power oil ni mo nra. Papa julo, won sese se apo pelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo.
7: Apo pelebe ororo 90 ml power oil tutun 300 naira gire ni. Owo re o si fani lapo ya.

0: wọ́n ní àlá kàlálà ńlá wọ́n ní orun kó orun lásùn wọ́n ní ìṣọwọ́ tá a gbé sùn gan kò mú àlàáfíà lọ́wọ́ wọ́n níbi asùn sígan ò tiẹ̀ sùn wọ́n bẹ́ẹ̀ sì rèé ńṣe la dààmú dààmú títí wọ́n rẹni rẹni títí kórun tó gbéni lọ àtúnjí náà àtúnjí sínú ìfòòró ni ìgbàwó gan lọmọ ènìyàn tó fẹ́ nísinmi adá irin tán la dọ́là wọ́n nígbà tá a dá èèyàn tán la dá wàhálà ṣùgbọ́n bí èèyàn bá ti ẹ̀ ń fi gbogbo òwúrọ̀ ṣe làlà kókó fẹ̀fẹ̀ bí èèyàn fi gbogbo kùtùkùtù sáré àtìlà tó bá ń dọwọ́ ọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ́ kí ní ṣe téèyàn ò lè rọ̀gbọ̀kú síbì kan kó sì máa fàlàlà àbúrò kíní ń bẹ nínú ká sáré títí ní kùtùkùtù ayé ọjọ́ ẹni ó dìrọ̀ lẹ́gbẹ̀rẹ́ ká wà níbì kan ìfẹ̀yìntì ká sì máa jọrọ akitiyan òwúrọ̀ wa tá a ti ṣe gbọ́ kíní ń bẹ ńbẹ̀ kìí ṣe tóun gbogbo dà bí ìgbà tó jẹ́ pé wọ́n ń dìwá kìí ṣe tóun gbogbo ń fara jọ bí ẹ̀fún èṣe tóun gbogbo ń fara jọ bí èdè àwọn kan wá wòye ẹ̀ títí tí wọ́n wá ń béèrè pèsè jẹ́ ọ̀rọ̀ wọ́n ní ǹjẹ́ orílẹ̀-èdè lèyí ni àbí orílẹ̀-èpè ṣé èpè náà ní ń jà wá ni àbédè wa náà ni ò yédè bẹ́ẹ̀ bí èdè ò bá ti gbóhùn ẹlẹ́yọ̀ tára lé ògbóhùn ará oko àjọrò nílé ìjẹ́ ìjírò ọ̀rọ̀ yóò sì dàrú ohun gbogbo yóò máa dàbí ìgbà tó jẹ́ pé wọ́n ń sàsìnì ni tara iwájú bá kọ̀ tó lóun fi tẹ̀yìn ṣe irú ẹ̀yìn náà bá pé tara iwájú ti jẹ́ ìgbà wo gan náà ni ọ̀rọ̀ ní padà di rúgúdù báwo ni èdè yóò ti ṣe wáyé èdè bí ara ìsàlẹ̀ ò bá gbà fara òkè fara òkè bá ń fojú yẹpẹrẹ wo ti ìsàlẹ̀ ń kọ́ ǹjẹ́ igi kan lè da igbó ṣe ni èèyàn tí ò ní yóò gbà lọ́wọ́ ẹni tó ní náà kò lè dáte igba ènìyàn jẹ èèyàn kan ò lè jóúnjẹ èèyàn mẹ́fà kó má bù ú lọ́wọ́ bí èèyàn mẹ́fà bá sì ń jìjàdù oúnjẹ ẹnìkan kò tún lè yó wọn náà bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní bá a gúnyánú ewé bá a sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tó máa yọ ayọ ẹni bí apẹ bí apá ọ̀rọ̀ òwe ni kì í ṣe bẹ́ẹ̀ gangan lórí ní sàn-án ìtumọ̀ rẹ̀ ni pé bí ìfẹ́ bá wà bó tilẹ̀ ò kíkí ní òun jọ pó kéré tó ó ṣeé ṣe kó jọ tó gbogbo wá jẹ ló ní yàrá rébété ó gba ogún lọ́kùnrin bí ìfẹ́ bá ti wà inú ògbà láàyè ògbà bí ìfẹ́ bá ti ń bẹ bó ṣe kọ̀rọ̀ ilé bó ṣe kọ̀rọ̀ yàrá bó ṣe yẹ̀wù ibì kan a ò ní bínú síra wa láti jọ bára wa lò ṣùgbọ́n bí ìfẹ́ ò bá sí bí yàrá fẹ̀ jù bẹ́ẹ̀ lọ kódà kó ju ààfin ọba lọ oru ara wa máa múra wa síra wa ìfẹ́ ni ẹ já jọ fi lò gbà ẹ máa gbàgbé pé bá òkú ìṣe ò tán o ọjọ́ àbákú tẹ́ ẹ rí yẹn gangan làgbàjá pin kò ní la sìrí kò séèyàn tó mọ̀lá wọ́n ní ọmọ wa ni ẹjẹ́ ó ṣe ọmọ ẹni ò ní ṣèdíjẹ́ ńlẹ̀kẹ̀ jẹ́ ńlẹ̀kẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì ọmọ wa náà sì rí tẹ̀rẹ̀ tẹ́rẹ̀ yìí ọmọ rẹ̀ bíbàdí tẹ́rẹ́ ìlẹ̀kẹ̀ ló sì ràn tókun tókun yìí ìyẹ́ bá bá gbé bọmọ náà ń dìjọ́ lè ṣeré gíga nígbà tọ́mọ wa ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ yìí ń kọ́ a sùlẹ̀kẹ̀ mọ́mọ tán ẹ tún ní ká mọ̀ yọ nínú ṣẹ̀gí ká mọ̀ so okùn mọ́ra wọn bábà wulẹ̀ sùlẹ̀kẹ̀ já sùlẹ̀kẹ̀ bábà sì so àsán okùn ẹ já sokùn lásán má a mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin ilẹ̀kẹ̀ àti okùn lásán o ọmọ ẹran a máa gbókùn ọmọ ènìyàn ní gbàlẹ̀kẹ̀ ọmọ ènìyàn tílẹ̀kẹ̀ ò bá wá tọ́ sí bóyá kí wọ́n kúkú sókèlè káàbọ̀ sórí ètò bàbá olóore ìlú àgbàlagbà bàbá àwọn àgbàlagbà ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéòsì lórúkọ tí mò ń jẹ́ elephant solo ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà gbòjẹ́ fún papọ̀jọ́. Sẹ́nitọ́ kàkó yín náà rí sẹ́nitọ́ kax aláyà ló lè gbélé ńlá wọn èmi ń lọ lóko àgbẹ́ǹtaka bàbá ńlá kú bàbá ta ní fọkọkùnrin kò sápẹ̀ tí ó wọn sẹ̀ lẹ́sẹ̀ rìn kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń gbádìí ò sanra bí igun. Kọmíṣánná Bímbíoro aka Kọmíṣánná Bímbíoro àjọ ńbẹ ńlẹ agbára ni ìṣù lẹ́yìn àwọn adarí kò sì mọ̀ọ́mọ̀ ṣe borí ti yan borí ti kọ́ fún borí ti dàgbé
1: mọ́ ti ṣe
0: lójú ọlọ́tẹ̀ yóò dàbí ìgbà tí kọmíṣánná Bímbíoro ń tini síjà ẹkùn fọrun ṣiṣẹ́ sápò ẹni ni ṣùgbọ́n ẹ ti gbàgbé pé bẹ́ẹ̀ ló bá jẹ dandan ni
1: kojú àti
0: kọmíṣánná Bímbíoro ń bẹ jákèjádò láwùjọ àwọn olóore ìlú òun ọ̀rọ̀ gbogbo bí òwe bí òwe bàbá olóore ìlú àgbàlagbà
1: bàbá àwọn àgbàlagbà
0: ẹ kú kalẹ̀.

0: lo agbalagba baba won agbalagba. This is your one and only Senator Kako, aka Senator Cax. Alaya lo le gbele la one. Eri lo loko agbentaka baba la ku baba ta lo ma fo ko pe ri
1: ibawe to wa
0: ko sirun agbe to le won se lese irin kala kala to gbadi o sara bi igun
1: o sara bi igun o
0: se wa pa akule yi eyin ti lu bi ẹbínú ni wọn.
1: Àbí o.
0: Kò yé. Àwọn aṣẹ́ rí àgbá òfin fún. Lálàriwo.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sí ọ̀fà Áfíríkà ń bẹ̀ o. Kẹ́ẹ̀tọ́ tó sọ pé a wí ń tà ò rí.
1: Kẹ́ẹ̀tọ́ yí wa lọ́rọ̀.
0: Torí tá a bá wí lè ní a ò lè sọ lọ́la.
1: Àbí o.
0: Torí bọ́lá bá dé à sọ pé ṣe bá wí lánàá. Làwa ṣe ń wí.
1: Tá a sì tún wí àwì tún wí.
0: Àti àwì tún wí ẹ̀. Ṣùgbọ́n kò lásán nú.
1: Bẹ́ẹ̀ni.
0: A kú lè yí, àwọn kan ń bínú. Ọ̀tẹ̀ yí pọ̀. Ẹ ṣọ̀tẹ̀ níwọ̀n. Àwọn kan tilẹ̀ sọ wípé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa dáadáa tí Màílédà ṣe wọ́n la tún fún wọn lówó ni. Ẹ jọ̀ọ́ èèyàn lè wà nínú ìṣèjọba for over 3 years. Kódà má sí nǹkan àtọ́ka sí ẹbẹ̀rù Ọlọ́run. Ẹbẹ̀rù Ọlọ́run.
1: Ọ̀tá ẹni ìpòdù ọ̀yà.
0: Ọ̀tá ẹni kì í pòdù ọ̀yà.
1: Irọ́ náà sì pa.
0: Ó ti yé àwà jíbi tí kò tí ì yẹ.
1: Ó yé wa.
0: Àwa dẹ̀ ti sọ fún yín wípé àwa ni bàbá olóore ìlú yín.
1: Àwa ni.
0: Ẹ jẹ́ ká gbádùn. Torí tá ò bá gbádùn.
1: Ẹ lè gbádùn wa.
0: Ẹ ní lè gbádùn wa. Ṣé tán? Ọ̀rọ̀ yìí tán bó kù lábùkù àgbà. Tágbà bá sọ̀rọ̀ tán.
1: A ní ṣé tán? Ó tán bí òtán.
0: Ṣé tán? Ó tán àbókù sà. Tó bá di kò jù báyìí náà lọ.
1: Ó mà ṣe o.
0: Wọ́n ti tàbùkù àgbà. Tẹ́lẹ̀ bá ṣe ẹ̀. Tí àgbàlagbà bá ń báyàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ṣe ẹ̀. Ìtumọ̀ ni pé wọ́n ń ṣo.
1: Lèbú àgbà.
0: Lèbú àgbà. Mo kí Màílédà fún iṣẹ́ ribiribi. Àti àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́jọ́ orí wa jẹ́ lásìkò yìí.
1: Àbí.
0: Ẹ mà kú oríire.
1: Ẹ kú oríire.
0: Ẹ máa kú ìgbádùn olè yìí.
1: Ìgbádùn yìí pọ̀ famiya.
0: Ẹ máa kú ìyàtọ̀ mi.
1: Fàájì ńlá.
0: Abẹ́rẹ́ wa rí báyìí o.
1: Abẹ́rẹ́ rí nǹkan.
0: Ọkọ̀ tí àwọn kan ń wọ̀ láti ibì kan débì kan ní 1500. Wọ́n dẹ̀ padà délé tó wọ ní 500. Mo wá fẹ́ tẹ̀sí ẹ̀yin oníròyìn kan. Ẹyẹ ṣọ̀tẹ̀. Ìròyìn ẹlẹ́jẹ̀ kò pé yín. Ẹ ń bá ọmọlúàbí yín jẹ ni. Lọ́jọ́ Àbámẹ́ta kùtùkùtù. Ìwé ìròyìn kan. Àwọn ìwé ìròyìn onífàáníga ni. Fàáníga ìròyìn.
1: Kó ṣàmà kan.
0: Ìyẹn dẹ̀ wá kù sí ga ẹ̀ lọ́wọ́. Àwọn ni wọ́n ń sọ wípé pẹ́pẹ́sẹ́ o. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tepo bẹntiró ní 1900. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá. Ẹ̀ẹ́dẹ́bẹ̀rù Ọlọ́run.
1: Ká ń fi irú iṣẹ́ ìran wọn. Níbo.
0: Nígbà tá a wá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí.
1: Nílùú tó lọ́ba tó
0: ní dé. Àwa rí wípé kẹ́rọ́sìnì ni wọ́n náà yan o. Kì í ṣe bẹntiró o.
1: Bẹ́ẹ̀ ni.
0: Metal Roshi wẹ̀ ní 1,365 tó wà
1: ó. Àbí o, ó ti ẹ̀jẹ̀ pa àwọn kankan ń ta 1,370.
0: Àwọn aláṣejù. Èrè àjẹpajúdé.
1: O ti mọ́ wọn lára.
0: Wọn ò ti ẹ̀ ní ìwò múlú ẹbí kankan.
1: Bó ti ń hùn kò rí.
0: Ẹ lè fara dá náírà mẹ́wàá, náírà márùn-ún. Ẹ tún jàn pọ̀ mọ́ ẹlẹ́ǹpọ̀ júdé.
1: Àbẹ́ ẹ̀ rí nǹkan.
0: Ṣùgbọ́n ká kéèyàn ọmọlúàbí tẹ̀ ń ta tí ní 1,365 o. Lórúkọ my leader. Mo gbèdì fún yín.
1: Èmi gan ṣìdì sókè.
0: Chidi.
1: I ṣìdì it for you.
0: Ṣìdì ok.
1: Ṣìdì it.
0: Ṣìdì. Bẹ́ẹ̀ni bá jẹ bí òye o.
1: Ìgbẹ́ lójú ó tì.
0: A yàn ga gbogbo àwọn ọlọ́tẹ̀.
1: Àná.

0: A tún wá sọ pé kò tán síbẹ̀ o.
1: Kò tán o.
0: Idán ṣì máa lọ lórí ìta mẹ́ta ọ̀kí àìmọye o.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó yẹ kí gbogbo wa máa wọlé fún àdúrà. Ṣó ṣẹlẹ̀ rí? Láyé ta ni rí? Dàsìkò yìí, òjò sì ń rọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí kì bá ṣe pé bóyá ẹni tí Ọlọ́run ní ìdí fà lọ́wọ́ sókè.
1: Àbí.
0: Òjò á sì máa rọ̀ dàsìkò yìí.
1: Ojú lásán lọ rò pé leader ń travel lọ́bọ̀.
0: Alálọ́bọ̀. Bí àràfà.
1: Bí àràfà.
0: Hello. Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́ọ̀n. Àwa nìyẹn o. Táwa sí
2: Míṣẹ́.
1: Jẹ́jẹ́ mú wa o.
0: Míṣẹ́ lábẹ́ mi ló ń bọ̀.
1: Àmì àmì àṣẹ
2: ìlú rẹ̀. Ṣé Afọlábí látọ̀mí àdí alágbẹ̀dẹ? Ẹ̀kú ètò. Ẹ̀kú ń sọ àwa náà ń gbọ́. Etí wo òsìdí àwa náà sì jọ àṣìjẹ́ aláàbọ̀ làákàyìn. Ṣùgbọ́n Yorùbá ní bọ́lọ̀ ń bá rí ọ. Jẹ́ kí èèyàn náà rí ọ. Kí ló dé tó yẹ pé gbogbo bẹ́ẹ̀ fi ń gbìyànjú tó ọ̀ràn sí mẹ́kúnnù lẹ́yìn olóṣèlú, olówó, ọ̀rọ̀ kìnní àtàwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n lè dá sáà mọ́ fíọ́fí ọ. Ẹ̀yin náà ń sọ̀rọ̀ ní ìsìn pé mọ́tò ti wálẹ̀. Síbẹ̀ ń tọ́ba jẹun tọ́ba yóò ní ọ̀rà mọ́tò. Níbi tó ipẹ́ lómi gbé 400,000 ṣiṣẹ́ bí ò rí 20,000 ṣiṣẹ́ mọ́. Lórí pé tọ́ba fẹ́ lọ bí iṣẹ́ láàárọ̀, tọ́ fẹ́ padà dé lálẹ́, gbogbo owó ti parẹ́ mọ́kànlá. Owó tẹ wálẹ̀ jálẹ̀ tẹ ní màá yìgà jálẹ̀. Ẹ dákun èlò ni wọ́n jálẹ̀ torí Ọlọ́run. Ní gbogbo epo tí ń bẹ lọ́yọ̀ stéètì tàbí tí ń bẹ ní gbogbo òdó lókà gọ́ọ̀mẹ̀ntì tòun pé ní ta epo níye tẹ ni wọ́n máa tà á. Síbẹ̀ NNPC nìkan ni. Ní gbogbo òdó tèmi wà ní wọ́n náà tí mo wà á nílé ìpẹ́ NNPC kan. Bó o lo ṣe lè tari ọkọ̀ tí ń ná bẹ̀rẹ̀ ọlọ́kadà onímọ̀ rúwá. Ẹ bá pawó dàkẹ́ ẹ táwo ṣe. Ẹ pawó dàkẹ́ ẹ táwo ṣe kẹ́ ẹ wọ́n náà bò mí pé nǹkan ìgbà. Nǹkan ìrọrùn pọ̀ kọ́lọ̀ mọ́jì ó lè mọ́ wa. Mo fẹ́ ń tí ọkàn ní Yorùbá fi láǹfà tó ní yóò mú ọmọ rẹ̀ ní ìjẹ tí à. Ẹ̀yin ń jẹun, ẹ̀ ń náwó, ẹ̀ ń lepo ọ̀fẹ́, ẹ̀ ń jẹ́ǹdì ọ̀fẹ́, ẹ̀ ń wọṣọ ọ̀fẹ́. Gbogbo nǹkan tẹ̀ ló lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ni. Àwa tá a wà dìbò fún láti lókà gọ́ọ̀mẹ̀ntì tá a lọ tò sínú òrùn ìyàwó ń jẹ ọ̀tá wa. Ó yẹ kó rí bẹ́ẹ̀. A mọ̀ pé adìẹ ní làágùn ìyẹ́dì òjá mọ̀. A sì mọ̀ pé ń gbìyànjú. Ṣùgbọ́n ẹ̀ ń ta ni bàbá, ẹ bá bàbá sọ, ẹ̀ ń ta ni ẹ̀tọ́. Yorùbá ní bọ́lọ̀ ń bá rí ọ, jẹ́ kí èèyàn náà ò rí ọ. Mo wà nu lé lónìí, dọ́kítọ̀ kan bá mi tọ́jú ẹran mi. Ní mo bá mi tọ́jú ẹran. Wọ́n wá ní bàbá sẹ́yìn náà ti jàǹfààní owó tíjọba àpapọ̀ gbé bóde. Fún ẹ tí bá ń tọ́jú ẹran, àgùntàn, ehoro, gbogbo àwọn tó bá ṣàṣẹ ìkànsìn. Mo lé mi ọ̀gbọ́ yunro. Bí mo ṣe súnmọ́ bí mo ṣe ní mo súnmọ́ ìjọba tó èmi ọ̀gbọ́ o. Ó lóun ti gbà $100,000. Ó lè yàn lọ sí báǹkì ọ̀dà kan báǹkì tọ́mọ́ dàbí ìpolówó. Ó ní tẹ́lẹ̀ fọ́ọ̀mù rẹ̀ ó ní ọlọ́fẹ́ ni. Ó ní ṣùgbọ́n ní ṣe $1,000 láti lè fọ́ọ̀mù. Ó ní lẹ́yìn oṣù méjì sí mẹ́ta ó sì fún $100,000. Tó bá pẹ́ran ló wà lálọ́fẹ́ra. Wọ́n bá jẹ́ ewúrẹ́ tábàgbúsà tàbí pẹ́pẹ́ yẹn ni tàbí tọ́kì ní kọ́tà ti tẹ́ nǹkan ọ̀sìn. Èèyàn mélòó lọ wá gbọ́. Ìbáwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ní gbogbo ń tẹ́ béèrè lọ́wọ́ wọn tí wọ́n gbowó oṣù lọ́wọ́ yín. Ìpọ́pọ̀lọpọ̀ wọn náà ni tó ń jàǹfààní ìlú ìlú láti local government state the federal. Àwa tá a wá jẹ́ mẹ́kúnnù tá à ń kó mórùn tá à ń jà sórí yín tá à ń pariwo torí yín. Àwọn ọ̀wà aráǹfààní kankan jẹ́ bí mo ṣe súnmọ́ ẹgbẹ́ tó níjọba àbílẹ̀ èdò yìí. Mo sọ pé bọ́yá àǹfààní kan tí mo rí jẹ látàbẹ̀ ìjọba ni. Bí mo ṣe wà yìí wọ́n mo dúpẹ́ kọ́lọ́run fi dupa mí. Ọlọ́run ti jẹ́ kí wọ́n bá ń bí mò ń ṣe ọlọ́run jẹ́ tó mi jẹ. Àwọn tẹ́ ẹ bá ń ṣe ẹ máa kéde rẹ̀ nú rédíò. Ẹ máa kéde rẹ̀ lórí tẹlifíṣàn. Ẹ máa ànọ́ọ̀sì ẹ̀ dáadáa kó lè máa yé mẹ́kúnnú ká ẹ má máa fi nǹkan sí gbọ́ àtú. Ọlọ́run bá rí yín ẹgbẹ́ èèyàn náà ò rí yín o. Ṣùgbọ́n pa tí lépo yìí ó lè pọ̀ o. Ẹ bá wa nǹkan ṣe sí o.
0: Ẹ ṣe àdúpẹ́ kò ní bàjẹ́ àmọ́ lóore. Alàgbà Olúwa Ṣẹ́gun Látọ̀mí Àdìo Alágbẹ̀dẹ.
3: Ọmọ mi Báyọ̀ Adélábù Orí, you are my son, I love you. What you need to become governor is in my hand. Come and take it. Try it, let APC, let them put you there. If you don't take it, you will lose. Then Wugaga bí wòlíì tó bá wọlé Ọlọ́run ò sí mọ́. Nǹkan tó bá fi wọlé ń bẹ lọ́wọ́ mi.
4: baba olore ilu
3: emi mo so be olohun so be fun mi na god talk am for me let anybody call it anything I'm just challenging you that to become a governor what you need to become a governor is in my pocket if you win there's no god I challenge you
4: Baba olore ilu
5: nipa awon gbajugbaje ni gbojumo lawujo to je wipe tan ba ti gbo wipe won dagba bayi iku ni won ma ro si won
0: sheri ateni ti won ro kuro ateni ti won ro kuro ni ati ku fun re ti won ro mo yan iku lo ma pa ya laye everybody
1: o ba pari
4: baba olore ilu
6: Different shades of blue, navy blue, royal blue, electric blue, baby blue, light blue, midnight blue, sky blue,
7: bala blue, blue, bulaba.
8: Adijado ye jidebe, mi ugba minister. Adijado ye jidebe, mi ugba minister. Adijado ye jidebe, mi ugba minister. Mi o gba contract mi toro be mi o gba contract mi toro be mi o gba contract mi toro be
4: olore ilu
9: onile to nfowo le ni won lara
10: landlord and landlady that is secreting rents every day
9: inira o ba oluwa
10: always be on your shade and all
4: baba olore ilu
11: Adoro ti mo so ye yi. Emi ti mo fowo mi ra transformer fun yi. Kini o fe ji nu owo yi? E se mo pe ki gomina wa ko to debe. O ye ye igbese to je tele. But kini balance account e si? Kini balance account e si? Chamo pe ani bo se rin ka account e to se bo se se si itori pe e chamo bo koko ki emi mu owo yin mo ma fi kuni itori for the last 20 years 30 years ise na won to bi awa won fi ko owo Ogun state ni ko si university na Ogun state ti adebutu family o se si tawa na o de ni se si gbogbo ilu to wa ni Ogun state la wa invest gbogbo investment do bi by lower awo le ju owo yin eni ti o ni ju owo yin ni ke gbe si ipo te ba gbe ato hun rin wa si ipo kari go lo ma se kari waka Kiro ba fun yin. Kari waka. Bo de mi okuro laarin yin. Iperu ni mo wa. Ti ba mu nkan isele ma le mi ba one time.
4: Olore ilu.
12: Do you want me to speak the truth?
13: Yes, sir. Yes, sir. Yes, sir.
12: If I am enamored Bola Tinubu's situation.
13: Yes,
12: sir. The wife is a senior pastor in a Pentecostal church.
13: Yes.
12: I will go Muslim ticket.
4: Olore ilu.

0: What is wicked? Big man wicked, but come on, man wicked.
1: Ese adrupe, kosi mumu ni bi koko. Aveni ba mumu are loku.
2: Ejibe lo.
1: Come the maja sasuma wambi.
2: Ah, awambi o.
1: Awana wakbe no si. Atenu ki ishe poison. Che wa, shala afia ni o.
2: Ah, kenyo kbe no si no, go bad.
1: Go bad?
2: To ba ti legit.
1: Ye na de tun wa.
0: Legit atenu.
1: Me too like if all two ti gbe mi debe. Ibi to gbe mi lo yen oro wa nbe.
0: Nbe nbe, o kun.
1: Tori na ejo eni ti fa ba ton si lo ma pe ni aramu.
0: Be ni o.
1: Sugbon eleyi ki ti e soro ifa. Awon ti won danfani ta le elo.
0: Eka o.
1: Emi o gbo ohun yi jina.
3: Ibuko me. Ese abun poker bad no la tele ni.
0: Ah,
1: okay.
3: Eka o. Ya rafu ya tete. Eko le du ni abi afoju sun tori ni eyin olori. E fo mi se re ki e se ni je.
4: Iye ni.
3: Ara ekeji. E ti toni data. Ya si gan ni awon me ku. Ẹ ṣe kan fún ẹ ṣe ń sàpá fún tẹ̀gbọ́dọ́dọ́ bọ̀lẹ̀. Àfọ̀rí owó òní múlẹ̀ kúrò sí mú yí ni. Ẹgbẹ́ yìí yẹ ń wọ́n ẹ fóre pọ́ ní oyè kẹ́lẹ́ ti bí náà. Ó dà ní ìsìn ọwọ́ ní àtẹ́bù lóbi pọ́ jù alákùnjẹ́pọ́ àwọn ètì ẹ̀yẹ lóṣèlú. Ẹ ọ̀rí tẹ̀mí àtẹ́lẹ̀ yìí. Ẹ̀tọ́ra ẹ mọ bẹ́ẹ̀jẹ̀ máa tẹ̀lé wọn ẹ̀wọ̀n ṣẹkùn tẹ̀lé ọ̀pẹ̀lẹ́ lòdì fún yín ẹ̀yìn mọ̀ tún lọ́dọ̀ àwọn.
0: Wọ́n ti tún fà.
1: Gbogbo ọjọ́ alẹ́ Monday báyìí.
0: Lè má fà.
1: Kò ṣeé má fà. Bí orúkọ èèyàn wa kò ṣeé má ní. Tó! Gbogbo ẹ̀yin tórúkọ yín ti hàn lórí ayélujára àjọ elétò ìdìbò ẹ kú oríire. Ohun tẹ́nìkan ń sá fún lẹ́nìkan tún ń sá tọ̀. Nígbà tí gbogbo wa ń yọ̀ wípé a dúpẹ́ o. Gbogbo làásìgbò èyí tó rọ̀ mọ́ owó ìrànwọ́ epo. O di gbere a le ṣe bòlòkó mára yan. Ṣé àwọn alábòsí àti ìka fẹ́ jẹ́ kárí ṣe ni? Táwọn kan tún wá ní pẹ́pẹ́ sí táwọn bá débẹ̀. Àwọn máa wá dá padà. Kí lẹ̀ ń dá padà?
0: Ó sú mi o.
1: Ọkọ̀ àwàsẹ́yìn lè ń wà. Ní tí ìjọ.
0: Àwàsẹ́yìn bí rẹ̀.
1: Ṣé bí kọrin inú àwọn òṣèré yìí? Tí ó ń dúpẹ́ lọ́wọ́ máìlìdà. Wípé àwọn ìrànwọ́ kan wà tó yẹ kí wọ́n ti máa ṣe fún àwọn òṣèré lọ́jọ́ tó ti pẹ́. Wọ́n wá ń dúpẹ́ lọ́wọ́ máìlìdà pé ẹ̀yin máìlìdà làwá wà o. Àtúndì ìbò lẹ́ẹ̀kan sí i. Èmi ò ní dárúkọ. Torí ẹ̀yin èèyàn kan bàjẹ́.
0: Ọba.
1: Ẹni tó jẹ́ pọ́n lólùfẹ́ yìí ni tẹ́ bá wò lórí móhùnmáwòrán ìgbà yẹn lẹ máa mú lọ́tàá. Ṣé ẹ̀ṣẹ̀ wá ni kéèyàn ṣòṣèlú?
0: Òdodo nísìnyí wí.
1: Òdodo ní dẹ̀ ń sọ.
0: Toró lóṣèlú yìí parọ́.
1: Ó tún ti gbé mi débẹ̀.
5: Olóṣèlú yìí parọ́ máa ń múrọ́ lóòyẹ̀ ni wọ́n ipá.
1: Àwọn sàwáwò àwọn amúrọ́lóòyẹ̀. Ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀.
0: Òmúrọ́lóòyẹ̀ ẹgbẹ́ òmẹ́kùn lóòyẹ̀.
1: Wọ́n dára wọn mọ̀ bí kan. Àwọn ìran amúrọ́lóòyẹ̀ nìyẹn. Iná ẹ wo? Ọ̀gọ̀rọ̀ àwọn òṣèré ni wọ́n ti kú. Látara àìsàn tó jẹ́ pé nígbà míì towo ba tete wa nle a ti yanju e koda bi ka sayewo ka wo bi a ku si elomi ti yanju e towo sise be ba ti wa gbogbo awon kan ti my leader to fe ma se ni idi ni yen ti ope dida ye se nwa let je foroko bo osere na la sere mi le e ma kenu kan ma pe mi bi o mi o ni so e ba fe mo e wa lo fun ra yin
0: desibo wa run ni gba
1: mi desibo wa run ni gba won ni ta
6: tori na ah o ma tun gba woran won si be
0: alaye ni
1: alaye ni Comrade Majas asan
5: baba o le la
1: ninu awon eyan ndun won dupe lowo ijoba my leader wi pe awon ti awon fi bi 15 won moto tele awon ti nlo 500 naira bai koda my leader tu so pe ah ni ti olonje de o ma di rorun
0: be ni
1: sunbo olonje ma da nile yi sugbon te ba gba my leader gbo a soro fun yin nipa ti nkan won yen ba nsele
0: be ni
1: lati le ri tori loju alote bi lazaru se dide nipo oku leyin ojo merin to won tun so pe jesu omo maria npi dan ni
0: be ni
1: to ba ti e wa je dan
0: on gbogbo bi don bi don loju alaigbagbo
1: bi don na ni ri loju alaigbagbo to ba ti e wa je don so sele abi o sele eke loju ti o
0: be ni
1: mo se wi pe baba wile ni a o ni le so bo dola arise
0: larika
1: arika
0: abare
1: baba eregun ni
0: be ni
1: o ta ba se le ni
0: ọ̀rọ̀ tán ni mo dọ̀la
1: má sọ dorin o.
7: kì í ṣe adọ́rọ̀ tí mo sọ òye yìí ebi tí mo fowó mi ra jaso ma fún yín kí ni mo fẹ́ jí inú owó yín. ẹ ṣàmọ̀ pé kí gómìnà wa kó tó débẹ̀ ó yé iye ìgbésẹ̀ tó jẹ tẹ́lẹ̀ bọ̀ kí ni balance account yẹn sì. Ṣé mọ̀ pé a ní bó ṣe rìn kí àkáǹtì ẹ tó ṣe bó ṣe ṣe sí i nítorí pé ẹ ṣàmọ̀ bó kọ̀kọ̀ kí èmi mú owó yín mo máa fi kun ni nítorí for the last 20 years 30 years iṣẹ́ làwọn tó bí àwa wọ́n fi kó owó ogun state ni kò sí yunifásitì náà lọ́gùn state tí adébútú family ò ṣe sí táwọn aláòdẹ ní ṣe sí gbogbo ìlú tó wà ní ogun state làwọn invest gbogbo investment tó gbígbà ló wà àwọn ò lè ju owó yín ẹni tí ò ní ju owó yín ni kẹ gbé sí ipò tẹ bá gbé àtọ̀hún rìn wá sí ipò kárí go ló máa ṣe kárí wàká kí mo bá fún yín kárí wàká bọ́tẹ́ni òkúrò láàrin yín ìpẹ́rù ni mo wà tí bá mú nǹkan ìṣẹ̀lẹ̀ máa lé mi bá one time.
8: Olóore ìlú.
9: Do you want me to speak the truth?
10: Yes, sir. Yes, sir. Yes,
9: if I am enamored Bola Tinubu's situation,
10: yes,
9: the wife is a senior pastor in a Pentecostal church.
10: Yes.
9: I will go Muslim ticket.
8: Olóore ìlú.
11: Onílé tó ń fowó lé ni wọ́n lára.
12: Landlord and landlady that is secreting rents every day.
11: Ìnira ó ba orí olúwa.
12: Always be on your shade and all.
8: Bàbá olóore ìlú.
13: Ẹ gbàgbé Canaan PFN. Ẹ gbàgbé wọn. Ẹni mo sọ, ẹ gbàgbé wọn. Ẹni tó bá bèsì jẹun ẹ̀mọ́ ẹ̀pọ́n rẹ̀ ṣù ni. Ṣáwọ̀ bá Tinubu jẹun. Mo rí láti ọ̀pọ̀lọpọ̀ lẹ́jọ́ mẹ́ta. Tinubu ní millions ló ń wá fáwọn bishop ní Nàìjíríà. Àwọn bishop máa kó bá ẹ. Fẹ́ gbọ́ ká tún sọ̀rọ̀ mọ́ sí. Peter Obi náà tún gbé kiri. Orin Kádé tí wọ́n sì. Obi máa fẹ́ ìwúfle. Number two, the one may pay that is 6 to 6 in Nigeria. Can I go and support the Yoruba nation? Going by my 2016 prophecy. See, Atiku Bagbado Adada Tomura, Atiku is the next president.
8: Olorilu.
14: What?
15: Do things that you know that are right.
14: Let me protect you, Arayi, Awomoyi, Okoyi, Iyawoyi, Iluyi, Agbegbeyi.
15: That you can use to protect yourself, your family, your surroundings, your environment.
14: Oh, Legbebon.
15: If you cannot bear arms,
14: but Bible says
15: we should go back home.
14: Kafi eko Christiti no.
15: Set aside the teachings of Christ. Let us go back home.
14: Sebi no Bible lowa.
15: Is it not in the Bible?
14: Hebrews 6:1.
15: Hebrews chapter 6:1.
14: But oni epada sile.
15: He said go back home.
14: Kese pipe.
15: Do the perfection.
14: Kini pipe.
15: What is the perfection?
14: Kini pipe.
15: What's the perfection?
14: Oni shubao.
15: He said but.
14: Ema loni pati eshu.
15: Don't use it in the ways of the devil. Do it in the ways of God. Don't do things that will destroy people's lives. That will kill people. But this is the time.
8: Olorilu.
16: My intimidate any other person to badger day, can it overcall any wole? Tintress, there, but it was glorious. In Kakam Bella Ben Kanye.
8: Baba Olore Ilu.
16: How does my son be begging to learn Timo Fakale? I don't trust him. I don't believe he can do it. I believe I can do better than him.
8: Baba Olore Ilu.
16: So there's nothing bad in me coming out. Kona Jade. And they should stop using achievement to say, Imakide, Lori Adekambi. It is not proper.
8: Baba Olore Ilu.
16: Eje kaluku oju we impact na tin lara masses. Enough of this ijoba oke wa leyin enikan. What is ijoba oke? Enough of this equipment wa leyin enikan. What is the meaning of that? It's like we are depriving the masses to choose the person of their hearts.
8: Baba Olore Ilu.
13: Ile se gaga ki se Imakide mama si e lo beere. Oga mi ni. Mo gba fun oga mi ni. Mo gba fun oga mi ni mo gba fun ohun lo so oro to si so ni mo ntele mo ri lodun kan ri lodun kan mo ri losun kan ri losun kan o ini ye lori oro temi ati gomina seyi makinde bajo so ini ye lori oro temi ati gomina seyi makinde bajo so ini ye lori oro temi ati gomina seyi makinde bajo so oro ti gomina seyi makinde so ni pe ibo 2027 laarin ara ilu ati oloselu ni laarin ara ilu ati oloselu ni
14: abakomade
8: Baba Olore Ilu.
17: Senator Bola Ahmed Tinubu, only candidate Tiwa, Lakodu. Senator Bola Ahmed Tinubu, only candidate Tiwa, Lakodu. Ona la wode sise fun. Egbe teyan ri ogbe wa, ona la wode sise fun. Egbe teyan ri ogbe wa, Bola Ahmed Tinubu la wa hotel ile gbe akodu fe lo.
14: Abakomade.
8: Baba Olore Ilu.
18: Se mo po e wa loro to logbon baso. Eno kene kan wa ti mo.
19: Ade kale won a se ministry kokoro alate.
18: So, en to gbe jade yen nisin asire ni.
19: Ade kale won a se ministry kokoro alate.
18: Agbanu oke njo ni bayi to agbanu oke bi akope.
19: Ade kale won a se ministry kokoro alate.
18: O ni la kayi kankan.
19: Ade kale won a se ministry kokoro alate.
18: So ofe je gba ti kori e to pe pada ni.
19: Ade kale won a se ministry kokoro alate.
18: Ko si oporo lori e, ko so oporo lori e, ete gbere enu gboju owo.
19: Ade kale won a se ministry kokoro alate.
18: Ati jo won tin bi o kaaki ti o ti bi o lori bi gele bayi
19: ati kan le won a se ministry kokoro alate
18: to si wa bi to gbenu bokware to gbe wa bi njo ni ti o fi address ye si public
19: ati kan le won a se ministry kokoro alate
18: gbogbo ati mu mu ku mo ti won to amawu ku yin ta gbangba yin ko yin papo mo won
14: abakomade

0: Flash FM 105.5.
1: Oòrùn dídùn tó peléke kí ló ń sí ọ̀rẹ́ mi.
2: Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
1: Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀?
2: Adìẹ lòdì gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
1: Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn tiwa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lòdì gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Ìgbà yí dá, ó máa tún, ó máa tún, ó lá mi.
5: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí rẹ̀ gbá, oṣù rí rẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ̀ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà nù oṣù kẹwàá yìí. Láti abala ọkọ tí ẹ bá wí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ pé back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀n tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín ìtìrẹ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsẹ̀ Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú FM 96.7. Ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ. Ọjọ́ ti gémi bọ̀dù ló fò tẹ̀lú káàṣìẹ. Nínú ẹ bá wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmí lọ ní àtúntún. Ní àtúntún. Ṣó ti káàṣìẹ. Mo ti káàṣìẹ. Káàṣìẹ.
6: Imagine these men with drinks. What would they be?
7: That's Gene. Rule breaker. Bold. Unforgettable. Then you have vodka. Clean cut. Sharp collar. No stress. And a whiskey? A whole legacy. Smooth.
6: Interesting. What about cream?
7: That's me. Soft Life Ambassador. Every moment has to be celebrated.
6: Best. Gin. Vodka. Whiskey. Cream. Live your best life. 18 plus. Drink responsibly.
8: God power don land for Ibadan City. Deliverance, healing, salvation, plus including total transformation in Jesus' name. For His glory evangelistic ministries, join hand with all the churches of Ibadan. They bring Jesus Ibadan City Mega Crusade. Feature evangelist Rob Welch, Oga Patapata for His glory evangelistic ministries. Other minister, Archbishop Francis Waleoke, Bishop TV Adelako, Reverend Dr. Elisha Ogundia, Reverend Samson Ajetomobi, music, Lillian Ineji, Esther Becker, tẹ̀lé pẹ̀lú mi Deborah Boys Olorun plus the Dentist. Date na Wednesday 4th to Sunday 8th November 2026. Time na 4:30 p.m. daily. Venue Obafemi Awolowo Stadium Ibadan. Free transportation, free food, plus including free medical checkup and treatment. For more information, 0803-579-4064 or check for isglorymean.org and all our social media handle. Come meet Jesus, the miracle worker.
9: In a fast-paced world,
10: Funke
9: is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.

0: tí bá fẹ́ ṣe ṣe ọ̀kan jù á.
1: Àwọn èèyàn kan ní ìṣòro kan. Ohun tí wọ́n fi ń bú ẹnìkan táwọn náà bá débẹ̀, wọ́n á ṣe é o.
2: Wọ́n á tún ṣe jù bẹ́ẹ̀.
1: Wọ́n á dẹ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Lórí ọ̀rọ̀ wo? Ọ̀rọ̀ lórí gbogbo àyáwó. Àwọn kan ti ẹ̀ ń kà á sí máa lè dà lọ́rùn. Ẹ jọ̀ọ́, mo fẹ́ bí yín ni. Gbogbo owó tí máa lè dà ń yẹ̀ yìí, ṣé rò pé ó ń yà fún iná tara ẹni? No now.
2: I wonder.
1: Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ máa ń rò pé owó kan wà ń bì kan. Kò sówó.
3: Kò sí iná táráàlú náà náà ń ya fún àwọn aráàlú ló ń lo owó tán yá yẹn.
1: Ẹ ṣe.
3: Tọ́ bá ti ya bẹ́ẹ̀ yẹn wọ́n.
1: Ṣé tọ́ bá ṣe títì.
3: Tọ́ bá tiẹ̀ ti ya bẹ́ẹ̀ yẹn.
1: Ọkọ̀ aráàlú kọ́ ló máa gorí ẹ̀.
3: Tọ́ bá tiẹ̀ ti ya bẹ́ẹ̀ yẹn, tọ́ bá ti fi bí ìdá mẹ́ta ṣe títì. Bí ìdá kan nù tó bá kò wọ́n máa ń pe fáwọn aráàlú táwọn aráàlú náà fi máa ń bu ta. Àwọn aráàlú náà náà ń ya fún àwọn aráàlú ló ń lo ìtókọ̀ jù nú ẹ̀ náà.
2: Àwọn bí ọmọ mi fẹ́ ṣe graduation ọmọ mi sì kì
3: ọmọ
2: mi ṣe gbá ọmọ mi ṣe.
3: Ìyàwó mi bímọ o.
2: Ìyàwó mi bímọ o. Mo ná ogun àgbà.
1: Ṣùgbọ́n aráàlú lẹ́wọ̀n náà.
3: A fẹ́ sanwó ilé o. Gbogbo ẹ̀ níjọba ń bá wa.
1: Gbogbo ẹni tí ó bá ti wà nípò ẹ ràn mí lọ́wọ́, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo. Mẹ́kúnù ni.
2: Mẹ́kúnù àìsí.
1: Gbogbo ẹ̀ lè máa rò pé ṣebí ó wà nù ẹgbẹ́ òṣèlú. Ṣé wọ́n sọ fún pé ẹgbẹ́ olówó lẹgbẹ́ òṣèlú ni?
3: Ẹgbẹ́ mẹ́kúnù ni.
1: Ẹgbẹ́ mẹ́kúnù ni. Ẹgbẹ́ ìlú ni. Ibi tó bá dẹ̀ wù kálukú ló lè tò sí.
3: Ẹgbẹ́ àwọn tẹ́bí ń pa ni.
1: Ẹgbẹ́ ilébi kọ́ ẹ ló. Bàbá ń jẹ́ òkú ni o gbọ́dọ̀ fọ́hùn.
4: Ẹ tá ń sọ̀rọ̀ àlejò sí lẹ́nu.
1: Lẹ́nu yín. Lẹ́nu ẹ lọ́run pákó.
4: Ẹ ti wá sọ̀rọ̀ wa dàwẹ́ wa tán pátá. Ṣùgbọ́n náà mi gbọ́n sá. Gẹ́gẹ́ bí tí bàbá aláìwájú Adépọ̀jù sọ. Bẹ́ẹ̀ lógún ọdún bẹ́ẹ̀ lọ́gbọ̀n ọdún bẹ́ẹ̀. Lọ́sà péjọ kan náà ni. Ẹ̀bẹ̀ làwa fẹ́ bẹ̀ yín o, ẹ̀yin sẹ́nítọ̀. Àtẹ̀yìn tẹ́ ń bá bàbá ṣiṣẹ́ papọ̀. Ẹ bá wa báwọn INEC sọ̀rọ̀. A gbọ́ pé káàdì ti jáde. Kí wọ́n jẹ́ àtìgbà rẹ̀ kí wọ́n jẹ́ ọ̀rọ̀rùn. Wọ́n mọ̀ jò jẹ́ nira. Kí wọ́n sì fi àwọn INEC wọn bá wọn sọ̀rọ̀. Kí wọ́n gba òṣìṣẹ́. Torí ń tọ́jọ́ kù ní ìṣòjò oṣù méjì sí mẹ́ta lọ mọ́. Torí wọ́n gbé wa sọ́dọ̀ wa ní Ward 9 ní Polyclinic Center wa. Ẹnìkan ni wọ́n fi tì í. Ẹnìkan tó sì wà ń bẹ agbára rẹ̀ ọ̀kan sí bẹ́ẹ̀ nílẹ̀. Kí wọ́n bá já fẹ́ kí káàdì ọpọlọ fi ṣà wọn. Kí wọ́n ó ṣèrànlọ́wọ́ fún ọkọ tó bá rẹ̀yàwó rẹ̀ tó bá fẹ́ báyàwó rẹ̀ gbà. Kúrò kọ wọ́n bá ti papọ̀. Kí wọ́n ó fún fún ìyàwó tó rí ọkọ tó fẹ́ pọkọ rẹ̀ gbà. Kúrò rẹ̀ bá ti papọ̀. Kí wọ́n ó fún kí wọ́n bá ti fẹ́ kí káàdì ọpọlọ fi torí ń tó kù lẹ̀ ká ìdìbò kò tó nǹkan mọ́ o. Ẹ̀yin ìjọba, ẹ̀yin alágbára, ẹ̀yin INEC, ẹ mọ̀ dàráàlú láàbò.
1: Ẹ ṣe àdúpẹ́ o.
2: Ẹ máa ṣeun kẹ.
1: Ẹ ṣe o. Ẹ lo. Ẹ lo. Ẹ lo.
2: Ẹ ṣe o.
5: Ẹ máa kálẹ̀.
1: Ẹ kálẹ̀ o. Ẹ káàbọ̀ sórí ètò sà.
5: Ẹ ti abọ́dún ìlú kọ mi látàpẹ́tẹ́.
1: Kàrọ ìlú. Báwo ni iṣẹ́ ìgbádùn iná?
5: À ń gbà.
1: Ẹ ń ṣe kí ló ń jẹ́ ń gbà? Ṣé ó jẹ́ bọ́ọ̀lù ní àbílẹ̀? Àbí epo.
5: Adùn.
2: Adùn. Adúpẹ́.
1: Ẹ ń jẹ gbaládùn ẹ.
2: Bàbá ń ṣe báyìí adùn.
5: Ẹ bá kó owó wa náà.
1: Ẹ ní pé.
5: Ẹ bá kó owó wa náà.
1: Àwọn tí wọ́n kọ ilẹ̀ ẹ ń jọ sí ẹ jẹ́ kí wọ́n dépò.
5: Ìgúnnú ló ní tápà.
2: Tápà ló ní gúnnú.
1: Àwa láàrin ìlú lálórí.
2: Ẹ bá kó owó wa náà.
5: Ọlágbájá. Ọmọ
2: ọjà yẹn ti ní ẹ̀rọ àgọ́ wa náà.
5: Ìgúnnú ló ní tápà.
2: Tápà
1: ló ní ìgúnnú.
2: Ẹ̀rọ àgọ́ wa náà.
5: Nígbà tẹ́ ẹ̀ bá sí ńbẹ̀ mọ́, gbogbo akẹ́kọ̀ọ́ wà fẹ́. Wọ́n wà ríbi tẹ́tì ẹ̀ tí ń ṣe dá.
1: Mother Nation adìyẹ.
5: Ẹ ò. Tó ẹ jẹ́ ká máa bá a lọ báyìí.
0: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she is live on TikTok.
6: Wait, did I finish? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
7: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the My MTN NG app and live it 100.
8: Kale sinu Ibadan nibi ti igbala iwosan fun gbogbo en ton saison ti gbogbo en to wa ninu igbeku yo ma gba itusile loruko Jesu for his glory evangelistic ministries pelu ajosepo gbogbo awon ijo Olorun to wa ninu Ibadan si agbekale Jesus Ibadan City Mega Crusade eni ti Olorun yo ma lo ni evangelist Rob White are fun for his glory evangelistic ministries atawon iranse Olorun mi bi Archbishop Francis Wale Oke Bishop TV Adelakun Reverend Dr Eliza Ogudia Reverend Samson Ajetomobi awon Olorun emi ni Lillian Ineji Esther Igbetele pelu mi Deborah Voice Olorun atawon the Dentons Ojoru Wednesday Ojo Kerin ti Ojo Sunday Ojo Kejo Osu Kokonla lo ma waye ni Obafemi Awolowo Stadium Ibadan
9: Lago Merin Abo Irole lojojumo
8: oko fe to ma gba eyan debe wa onje ofe ilera ofe ati bebe lo fun ekran alaye e pe 0803 579 4064 Jesu Loluwa
10: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
11: Sit up, supreme noodles.
10: Supreme noodles, boom.

0: iwo gbe ni okan ye okan re o
1: ni dokita wora re ina si wora re
0: tele tele won so wi pe awon kan ti won je ota ilu ni won pe ni Boko Haram nitori pe n ti won fi pile ohun ti won se na ni wi pe anise enikeni o ni kawe mo nitori pe n ti won ko ni bi iwe na ni won fi nre ilu je je awon won yin nikan ni Boko Haram sa to ba ye pe itumo abi ori ki n ti Boko Haram je re awon ti won je alagbara awon to je adari ati oselu ti won so n gbogbo di awon gogo ile eko di awon gogo dun agira lo je ilana ti igbese yi na ko ma pagidina eni to nife si ati ka iwe se ilana Boko Haram kan na ko yi eyan to yo kawe re ko fi moke ni ile eko
1: ko lori ilu wora re ijoye wora re
0: tin gbe pampa wonu gbangan idanwo
1: o gidere e wonu oko
0: je yi to so mo eko nje ki se pe pipa lo na npa
1: kada jo wora re ka mo fi wora re
0: odo seyin to ko to lohun kawe mo ndure aye lujara to deni tin lu ni jibiti gbani
2: tori
0: mo be won bo si ta won tun pari wi pe eko te ri yen o pe jibiti ni se koriya ni won se fe ni to fe kawe ya bi ikorewe si okan ba e ba ti korewe si okan be ni to fe kawe
2: tori mo be la mama
0: je ki se wi pe ina so pe eko iwe di ewonu se Boko Haram na ko la pe yin iru awon wonyi kan naa ti won ba wa ibaje lori ayelujara tan ti gbogbo eniyan binu ti won soro awon alase naa ni tun pe won mura a tun maa fi won je asoju ajo to je ti ijoba kini n te n gbiyanju ati so yi e n so naa wipe awon ti won kawe o eyin ni won maa wa leyin awon ti won ba ye je gbogbo èèyàn mélòó tó kàwé lẹ pè sí gbangba tẹ ẹ fún lóye bẹẹ ṣé àwọn àjọ bí èyí náà ṣé Boko Haram náà kọ́ la pè wọ́n wọn kàn gbé ètò kalẹ̀ tó jẹ́ pé ìwà ìbàjẹ́ ni wọ́n fi ń gbóríyìn fún owó gọbọi owó ńláńlá ni wọ́n fi fún wọn bí wọ́n bá ti bù sí ẹ̀ wọn kó wọn jọ sínú ibì kan fẹ̀ǹfẹ̀ wọn yọ yàrá lóníranran wọn àtúnyọ lè dáná wọn yọ ibì kan àyẹ̀wò tí wọ́n ti ń pààrọ̀ ẹ̀wù bẹ́ẹ̀ tí wọ́n á tóbi kan kọ̀rọ̀ kan dún bí wọ́n tó ti ń jẹṣẹ́ ara wọn gbogbo nǹkan wọ̀nyí di ohun tí àwọn èèyàn ń wò nínú ayé ní gbangba ohun ìkọ̀kọ̀ wá dohun à ń wò ní gbangba àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ wá wípé ẹni tó bá bù ṣe gàdà bù ṣe gèdè tó ṣe dáadáa jùlọ nu wọn náà ni ó gba nǹkan ràbàtà ríbi tí owó ńláńlá gọbọi ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láti lọ sí ilẹ̀ ibòmíì bí ilẹ̀ òkèèrè láti rìnrìn àjò ìgbafẹ́ bẹ́ẹ̀ sì rí ọmọ torí rẹ̀ pé tó mọ̀ ṣirò bíi kàásì nǹkan ìtẹ́dẹ̀ yóò bá yé kọjá bẹ́ẹ̀
1: tí
0: wọ́n bá ṣèṣì tí wọ́n ti ẹ̀yìn bá ń ṣe nǹkan tó jẹmọ́ bí ìfigagbága owó kéékèèké wọ́n ń kó lé wọn lọ́wọ́ tí wọ́n ń pè lẹ́bùn títà àwọn àjọ ọ̀mùtí tí wọ́n ń ṣètò ìgbé ìfigagbága fún tí wọ́n ń gbọ́ owó ńláńlá ńkọ́ ọmọ tó kọ̀ tó lóhùn ní mùtí tó yan ìwé kíkà láàyò ẹ mọ iye tẹ́ ẹ̀ ń fún wọn gẹ́gẹ́ bí owó tó pọ̀ jùlọ ipe owó pé ọ kárí ẹ̀
1: ẹ̀
0: bó bá tiẹ̀ wá ṣe wípé ní ti owó gan lọmọ ṣe ń torí rẹ̀ kàwé jẹ́ yóò fẹ́ tẹ̀síwájú láti kàwé náà mọ́ ọmọ tó bá wá kéwe tó bá wá rírúfẹ́ nǹkan bí èyí ǹjẹ́ ìwé gan yóò fẹ́ wù láti kà mọ́.

0: ẹ̀kọ́ níwọ̀nyí tí ẹ bá ti wá ń sọ pé èyí ọ̀tọ̀ kò dáa mọ́ tí ọ̀rọ̀ bá ti ń di ká máa lo gbólóhùn pé ẹni tílẹ̀ bá mọ́ bá ni bàráò pé gbogbo wa ló lè jẹ́ wípé a ò ṣetán láti yí padà fún rere ni ẹ kálukú wa ká yí ọkàn wa wò bàbá olóore ìlú ibi tí ó fàdà gba rẹ̀ tì síre fún talé òní aago láàjìn pẹ̀lú àmínàt adétún badmus mọ́tàlá dáago kan ààbò òru lórúkọ kọmíṣọ́nà bímbí
1: olúmọ
0: lórúkọ kọmí májà sásán
1: lórúkọ
0: àkànní àdá àkànní ègò iná ń jò gírò sáyẹn ayé kọmí náà tí ò kọmí náà
2: ìyá wọn
0: smc ọmọ alájà
2: vixen
0: olówó orí vixen. bàbá olóore ìlú fẹ́ lọ sùn bàbá yín fẹ́ lọ sùn sẹ́ni tó kà kó ń kiyin o oníkẹ́ lọ́jọ́ rere o ó dàárọ̀.
3: Flash FM 105.5.
4: Èyí ni àdúrà àṣálẹ́ látinú ìjọ The African Church, St. Peter's Blessed Alagbigba Mission Field, number 30 Alagbigba Street, Agege. Pẹ̀lú The Right Reverend Tunde Bamigboye, Bishop of Alagbigba Mission Field. Oya ẹja gbàdúrà.

0: ẹ káàbọ̀ padà àti dé padà lọ́nu. Ìkọ́ni ti Splash, Splash 105.5. Eléyìí tá a kalẹ̀ sí fẹ́lẹ́lẹ̀ nílé funfun Báláwo nílẹ̀ Ìbàdàn nu. Idọ́ gangan leléyìí, eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́. Ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ 1B Facebook, Splash 105.5 Ìbàdàn, tàbí ní TikTok, àti Tijani Olóko Dáná Sport Actor ní TikTok náà. Adex Fori ń bẹ TikTok, àwọn tí a nu. Ayọ̀mídé Fúnbí òun náà bẹ ní TikTok. Dope Boy òun náà bẹ ń bẹ̀. À ń bọ̀ Facebook náà nísìnyí. Ṣé ẹ gbàgbé ti káàṣì ẹ̀ àti súnmọ́ bí a ti yí koto? Play 3 tickets get star tickets òun náà bẹ lálẹ́ yìí. Star 347 star 1004 star 1# tàbí www.cashier.ng. bẹ́ẹ̀ bá jẹ lálẹ́ yìí, ẹ tún lè fi tíkẹ́ẹ̀tì ọ̀hún, ẹ tún lè fi jẹ káṣpọ̀tì lọ́jọ́ jimá. Kò jù bẹ́ẹ̀ lọ. Nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Inter Miami, ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí a ṣe fún Lionel Messi pé láti jọ tẹ̀ ti ń gbá bọ́ọ̀lù nígbèsí ayé yín. Àbámọ̀ wo lẹ ká tó tóbi jù pé tẹ́yìn gan wò pé kinní yìí ó dùn mí? Lionel Messi ni ṣé mọ́tàn yìí jẹ? Ṣé ẹ̀ ní fi mí ṣe yẹ̀yẹ́? Yẹ̀yẹ́ bíi ti bó o bá béèrè kwẹ́sàn ni èwo ni àbúrò fi ní ṣe yẹ̀yẹ́? Lionel Messi ni ẹ mọ́ sọ fẹ́ anybody o. Ṣé ẹ ti pa ogbó máìkì yẹn? Wọ́n náà ti pa ogbó máìkì bàbágílẹ̀ fẹ́. Lionel Messi ni àìgbọ́ èbó, àìgbọ́ English. Ó máa ń dun òun gan-an. Òun ò gbọ́ wá ń pọ́. Má bá ní kó òun wá kán pa, òun ò kún lọ ọbẹ̀. Wọ́n bá fi èbó sọ pé Messi wá ká pọ́, òun ò lọ ọbẹ̀. Òun ò gbọ́ tán wí ni òun ò fi ṣìka. Àìgbọ́ English ń dun òun gan-an di sin yìí. Ó ní kẹ̀sì mọ́ wo, òun ní àǹfààní láti kọ́ o. Ṣùgbọ́n òun wò pé ẹ wò ó, èbédè náà ni ṣèbóhùn sáà nìkan tóun sọ táwọn èèyàn gbọ́ rò ó. Ẹ fi English sílẹ̀. Ó nígbà tóun kéré kóun tó débi tóun dé gan, òun ní àǹfààní láti kọ́ English, ṣùgbọ́n òun ò ṣàmúlò àǹfààní yẹn gbà yẹn pé àìgbọ́ English ó máa ń dun òun gan. Torí àwọn setup kan wà tó jẹ́ wípé àwọn alaye lẹ́ka, òun náà wà bẹ́ẹ̀ as alaye, òun wà pọ̀, òun wà máa ṣèbó, òun wà ní gbọ́n tí wọ́n ń wí. Wọ́n bà tó bá di kí oníkálukú ó ti sọ A ó ti sọ B ó ti sọ C ó ti sọ, yóò wá kan òun Messi láti sọ tòun. Wọ́n á wá ẹnìkan nú àwọn tó gbé ìbóhùn tó gbọ́ Spanish àbí tó gbọ́ Argentine. Àwọn ni wọ́n á sẹ́ mọ bóhùn tú in tóun bá ń sọ pé ó máa ń dun òun gan o. Ṣèbí eléyìí sọ̀rọ̀ ní ìsìn kò sẹ́ni tó bá tún tí ń wí. Eléyìí náà wí tiẹ̀ kò sẹ́ni tó bá tún tí ń wí. Ó wá di tòun. Òun àmọ́ wá ẹni tó gbọ́ èdè òun tó lè bá òun fọ́ sí èbó. Ó ló máa ń dun òun gan. Nígbà tóun bá wà ní àwọn setup yẹn tóun ò lè fi English communicate. Ó dáa náà ẹlẹ́gbẹ́ èbó. Ó dáa go Messi wá a. Ó yá kọ́ọ̀mù Messi lọ ẹgbẹ́ èbó ń tòótọ́. Messi ní àìgbé èbó, àìkọ́ gẹ̀ẹ́sì, ó máa ń dun òun gan di sin yìí. Ó ní ṣùgbọ́n àwọn ọmọ òun wọn ò gbọ́ gẹ̀ẹ́sì o. Àwọn ọmọ òun wọn ò gbọ́ gẹ̀ẹ́sì o, wọn ò kàwé, kì í ṣe pé wọn ò kọ́ nípa gẹ̀ẹ́sì nìkan. Ẹ gbọ́ wọn ò lọ skúù. Àwọn ọmọ òun ò kàwé, wọ́n sì ti bẹ̀rẹ̀ nánu. Ìwé tóun sọ yìí ṣe pé kákan kàwé díẹ̀, òun ó kàwé dáadáa. Ó ti fìyà jẹun tóun, òun ti ká mọ́ra bíi goli. Mọ̀ pé òun ò wá láti di olówó ìdílé olówó tiẹ̀. Òun lòun ọ̀sùn tiẹ̀, òun lòun jẹ́ olówó. Àwọn ọmọ Messi lọmọ olówó, Messi sọmọ olówó. Òun mìíràn tí orin pàṣó. Ó ní bàbá tiwa wẹ́sẹ̀ bọ̀ kò kún kún lówó. Débi tán máa po ogun kan wá o. Àwa làwọn ọ̀sùn fáwọn ọmọ tàwọn bó ṣe rí nù. Messi ní ọ̀sùn fáwọn ọmọ tiẹ̀. Bàbá tiẹ̀ náà gbìyànjú, ṣùgbọ́n kádàrá aláàkàkádìrì ni. Olorun ba ti ko pe yo lo na ni o lo o na nikan na lo le yi nkan re pada awa la so pe e tele awa na la tu so pe bi ni nisin Olorun nikan ni oluka we pa gbogbo gbogbo nkan be si lo so be aki egbe ti e nti e baba so nipa Cristiano Ronaldo alaye nti ngba won bi aba pe nje le da ko the most completed player Ronaldo ni ko si agba bọlu kankan to complete to hun lagbaye ki se nisin lo hun so o lati jo ti o tin gba bọlu ni o ton ba din the most completed player owo ni ko sa won player to complete o sugba won player to je completed player to je pe gbogbo qualities te le ma fi royin agba bọlu won ni ko si agba bọlu te le gbese gbe hun lo to ton ba bi elomin o le da ko pele elomi le da ko Maradona elomi le da ko Messi personal taste won nu ko si ohun ye pe eyan lejo fun yun sugbon ton ba ni completed player ohun ni ko so lemi e awon player to complete wa o sugbon ohun lo hun complete ju Cristiano Ronaldo in to sonu awon ti an Facebook so pade Oladimeji Adedeji Kehinde Olamide Oyediran Ajibola lati challenge of Chelsea Falola Ahmed Oluwa Seun Akinola Oloko Gawanu Rokib Isola Opmayo Latamuda King Rokib Jimon Babatunde Alataniyu Abdulhafiz Falola Ahmed o ti pe gan o Olayiwola Habib Ayinla Kola Wole Yusuf Adigun Anifowo Se Mayowa Toyib Abiodun Oluwa Dabira na Ben Facebook Olaide Adaramola Duro Dola Taiwo Ogunyemi Savio Esoje awon ti anu lati Ode Omu Town abi Ode Omu City isi Ode Omu Village awon ti an Facebook nu *347*1004*#. Tabi www.cashier.ng wo ni pe yi koto le o koto cashier o play three tickets get 30 tickets na nbe Raji Isiaki na nbe ni TikTok lato di omu awon ara di omu mo pe mi na mo ta mo di omu abi mo wo gbese bi je bu ni ati bada mo tun ti tan mo di omu mo ti tan mo di omu sakiyesi pe gbogbo igba ti top striker ba ti nso nipa odi omu bayi yin odi omu mo mo to si odi omu ilu to da to fine awon figabaga loloko ojokan to lanfani ati waye lale yi iko ti Coventry City awon omo Frank Lampard nu Newcastle lo fori ko ya la ami ayo merin seyo kan oni Coventry City lo fi na Newcastle idije La Liga omi ayo meta meta lo waye laarin Levante won ati Sevilla idije Italian Serie A Atalanta fi aje Venezia meta seyo kan Torino ototo kuto Sara Udinese ami ayo meji seyo kan ni lola idije UEFA Champions League ago mefa ku seju medogun Lens won ati Sporting CP Saba won ati Slavia Praha 5:45 uno ago mejo ni Galatasaray ohun ati Barcelona Gala lo wa nle ni Istanbul yo gba lejo Barcelona Atletico Madrid ati Man U lola la ago mejo Vicky Stavenger ohun ati Bayern Munich Inter Milan ohun ati Club Brugge Arsenal ohun ati Lille nigbati ko ti Agbe Leipzig ohun ati PSV Eindhoven lola Villarreal ohun ati Napoli ago mejo lola ni bi nkan se ri lapa abe yen niyan o *347*1004#. Play 3 tickets, get 30 tickets. O ba dan wo, o wa ku number ti o gbe ge si number yin lati jenu lati gbenu se cashier. Ninu kege agbabolu ti Barcelona, ifigabaga Barca ti Galatasaray lola won ide be o. Akole kan be nipa dari ayo ti o dari ifigabaga ohun tori e mo se se kilo kilo pe ifigabaga Barca lola mo de be. O le pe be le ko wa ti mo mi to fi sinu oju iwe lola akole wo ni pe adari ayo ti o dari figabaga ola omo ibi orilede ta lo ta ba so nipa mako guida ifigabaga meji to ti dari seyin ninu dije UEFA Champions League to ni se pelu iko Barcelona Barcelona ta omi kan kojo ko ni Castle ni sa to koja won jiya ni sa 2022 stroke 2023 season oke ta kojo ko ti ni Royal Antwerp lorilede ti Belgium oke ta tun ni Barcelona lo bayi Marco Guida ni o dari ifigabaga mo ja won ni so ju ba won lo fun bo ba won lo mo gbe baka win and over 1.5 baka to give Galatasaray and the Katu kotulu o da fi mo mo lola Marco Guida ni o dari ifigabaga lola o ma pe ogo a ma ogo lo ogo a se ma fo go wale ogo wa o ni wokun e ja tesi waju Inti ara abi se ni okin ose yi Vinicius Junior nibi to ti fa irun agbabolu fun ikoti Villarreal to fa agbabolu to fa ni irun ta ba so nipa agbabolu won yen Saliba pelu ogbo to danwo leyin gba to gba card kupa tan to fi yin tawon yan mi gbogbo o sun mo ko pada je pe ijiya ifigabaga ti o padanu ko mo lo bi meta pe straight card to gba yen kaadi kupa niyun pe o tun wa fa wahala yin o fe na dari ayo ti won mu o si fi sinu match report o sumo ki mo lo bi ifigabaga meta ki Madrid na happy kan din si eyo kan emi layo lati so fun yin pe ofin to de bolu alafese gba lorilede Spain pelu nkan ti Vinicius Junior se yen automatically too much ban ti won ba fi ejo se gbe o e mo pe number so fin lawon bi kan awon to awon kekeke aba won ti o lo lo na ma saba fi ofin o na ma saba fi gbe ti won bend ofin yen to ba ti kan awon eyan pataki lawujo abe n ba ti lo lo ehn o wa le sese kan bend e sugbon ni ofin tin be nle yi ofin yen ta ba so nipa Spanish Football Federation law article 130.2 abi dot two si la pe o safihan yi pe ti agba bolu to ba fa akin egbe re ni ran o fa ni ran lai se pe won jo nja si bo o fa ni ran off ball ti o si pe won jo ja si bo o fe gba bolu lowo re lo fi fa ni ran looto to ba jo ja si bo to fa ni ran na card kupa ni o sugbon ka ni won jo ja si bo o wa fa player yen ni ran card kupa niyun to ba ti a di pe won jo ja si bo off ball lo fa ni ran two matches ban e mo wo pe ewo tun lo loko dana tun gbede yi wo fun yin ni eri mo je mi so ni sin o sele ninu osu karun odun ta wa yi agba bolu fun iko ti eri maloka ta ba so nipa Joan Mojica je iya be o padanu ifigabaga meji agba bolu iko ti Levante yen roja Brugge lo wa ni lele o wa lo fa ni irun nibi to sun si won te mole aba fi ese gba lese o wa subu lule agba bolu fun iko ti Real Mallorca yen wa lo ba pe alaye dide lejo ki na fi kan bo se fa ni ki se to ni irun bi ti irun Saliba o irun kekeke ni irun ti e bi irun Vinicius Junior na ni irun agba bolu ti mo so yi sibe o fa ni irun e mo pe off ball ni yi to fa two matches ban fo hunu pe ki se pe ejo ja sibo ki wa ni anfani wi pe o lo fa omo lomo ni ran tori e lo fi je pe Vinicius Junior two matches ban ni ton ba tun wo iwuwasi to wu leyin card kupa ohun o sumo ki Vinicius Junior ko pada jiya mi yato si ti card kupa ofin omo ni gbe yin debenu e ja yi ko to ti cash e star 347*1004#1#. Tabi www.cashier.ng. Atletico Madrid ati Man U lola. Luke Shaw won ati Kobe Mainu won teko leti pe lawon akegbe won won ni farapa bayi. Won ni farapa o nti o je ki won le lonu. Man U ti o si da pe tele. E ja yi ko to ti cashier. eja aye ko to ti ka se bakan na Piero Ikampi won ati Matisu Bimendi awon na ti ni farapa fun iko ebi agbabolu ti Arsenal bayi won ti ni farapa o sugbon William Saliba ti de dide to de ki se ko ti fit la se gba bolu o de sibu ba igbara di ni o ati yi ko to ti ka se ta ni number yi 091 lo bere number yi 3213 on lo pari number yi 091 3213. Ogo.
1: Hello.
0: Hello, ka le o. Splash FM la tin pe yin ti jani oloko dana loko mi. Ki lo ko yin bule wa?
1: E kan lo soro
0: sa. Lati
1: Ogun Makin.
0: Lati Ogun Makin. Ipinle Ogun nu. E ti je ka se gan seyin o. Congratulations. Congratulations. Customer care wa ma pe yin e ti je 50,000.
1: Ah, Olorun.
0: Eh, o na ti si o na ti la ba e mo je ka si e lo ni.
1: Eh,
0: bi nkan se rinu. Congratulations. Eh, bi bo si bi nkan se rinu. Ifigabaga Liverpool ati ko bi agbabolu Man City. Awon lolufe ko Liverpool won binu. Won ni kilo de to je wi pe adari ayo Chris Kavanagh o ni won ni ko dari ifigabaga won to si je pe omo Manchester ni. Ko ye ko le dari ifigabaga to ni se pelu Liverpool ati Manchester abi

iṣẹ́ pẹ̀lú tíìmù ìlú tán ti bí wọn kojú ikọ̀ míì tí ò bá ti jẹ́ pé tíìmù yẹn ni wọ́n sọ pé àwọn support Chris Kavanagh sì rèé ikọ̀ tó lóun support ń tiẹ̀ North West League Premier League ni wọ́n gbá ó kọ ikọ̀ yẹn a mọ̀ jẹ́ Drosden ló kọ ibi agbábọ́ọ̀lù yẹn fún díẹ̀ èyí ó ti wẹ̀yàn kẹ́ǹkẹ̀ láti darí ìfigagbága tó bá ti ní ṣe pẹ̀lú Man City àti ikọ̀ ibi agbábọ́ọ̀lù míì níwọ̀n bàgbà tó ti ní òun èso olólùfẹ́ ọkọ̀ Man City wọ́n kàn bí òun ní Manchester ni o bí nǹkan ṣe rí nu ẹjẹ́ a mọ̀ lọ lálẹ́ yìí ìtùnú Dixon ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ̀ yẹn ọ̀gá wa Túndé Ọláwúwo olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ mi ẹ ṣé tẹ́ ń gbọ́ wa tẹ́ tún wò wá ní ìkànnì Splash FM àti ní TikTok ẹ ṣé ó dàbọ̀.